0: lẹ́ni ọjọ́ Wednesday ó ní ṣẹ̀ sí tọmọtọmọ. Ẹwọ́ gbogbo tó dá wa sí tí ò gbé wa ní condition. Kábíyèsí ìrọba tí kí gbari tó sì fún ọrẹ tó ṣe fẹ́ ni kẹ́ni wà fìyìn. You are reliable, dependable, sustainable, unchangeable God, intentional God, ní ọlọ́dúnmọ́rẹ̀. Ilé ọba mẹ́mọ̀ mọ̀ ṣe ni lọ́rẹ́ náà ìrètí dividend. Ọgbọ́ra méjì lókè lálálálá pariwo go go go go go go go go go. Very good, my name is Pastor Fakayama ni Baba Alábíyamọ. Ìwọ àti ọmọ rẹ ayé òní wọ yín kúrúrú nílẹ̀ lẹ́ o. Àfi kọ́lọ́run tètè ṣe ni sà. Nítorí tó bá ní kò sówó lọ́wọ́ rẹ ajé lè má tètè gbàgbọ́. Àfi kọ́lọ́run tètè ṣe káyé tó bẹ̀ sí sọ pé ládùúrú rẹ yìí. Ọba dandan ni má gbàgbé ìwọ nìkan lọ̀rọ̀ wáyé. Ayé ti rò wá pé wọ́n náà lè ṣe nǹkan kan mọ́. Wọ́n ní eléyìí ò tẹ̀lé níláárí mọ́. Ṣùgbọ́n awọ́ síwájú àgbélébùlẹ̀ ni ó. Nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ ní 7:22 wípé òkúta tí bricklayer kọ̀ sílẹ̀ tán ni kò sí iṣẹ́ tí òkúta yìí fẹ́ ṣe nínú ilé alájà gogoro tí wọ́n fẹ́ kọ́. Òkúta yìí náà ná padà fi ṣe fanẹ́jà tó gbé ilé dúró. Òkúta tí wọ́n kọ̀ sílẹ̀ ló padà di pàtàkì igun lẹ̀. Màmá tó ń gbọ́ mi wọ́n ti lè kọ́ lẹ̀. Wọ́n ti ẹ̀ ti lè sọ wípé báwo ni tiẹ̀ ṣe jẹ́ láwùjọ. Wọ́n ti lè ní kó gbẹ́nu sọ lọ́jọ́ tó fẹ́ sọ̀rọ̀ tó lọ́pọlọ. Má rojú ohun tọ́lọ́run rí àwọn òrí. Ọlọ́run kiri wípé lọ́jọ́ ọ̀làwọ̀ á padà dẹni tó ń bọ̀ ìran. Ọlọ́run kiri wípé kó sì máa padà dayọ̀ nínú ilé rẹ̀. Ọlọ́run kiri wípé yẹ̀yẹ́ sì máa di ayẹyẹ. Ọlọ́run kiri wípé àwọn tó sọ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ sì máa padà pàtẹ́wọ́ fún ọ. Gbogbo àwọn tó sọ pé ládùúrú rẹ yìí lọ́jọ́ ọjọ́ sí wọ́n sì máa padà dúró di ẹ̀kọ́ tó ṣe mítìn. Àrùn pínítẹ̀ ènìyàn ìlérí ọlọ́run lórí rẹ ni òní yẹ. Mẹ́ká Sẹ́fẹ̀t sọ pé ká má yọ̀ nítorí tó bá ṣubú oṣì máa dìde. Mẹ́ká Sẹ́fẹ̀t ló sọ pé ká má yọ̀ tó bá jókòó sínú àkùkù ọlọ́run yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ. Genesis 50:20 ibi ni wọ́n rò sí ọ irin ni ó padà jà sí lórúkọ Jésù. Bí ìlérí tó wà ní 7:36 kó lè ṣe. Wípé ẹnu rẹ̀ máa kún fún ẹ̀rín. Ahọ́n rẹ̀ máa kún fún orin. Wípé àdẹ̀sí bá dé ẹ̀kọ́ lọ rẹ̀ padà. Wọ́n sọ ní orílẹ̀-èdè wípé ọlọ́run ti ṣe ńlá fún wa àtọmọ rẹ̀. Ìwọ náà lè sọ wípé ọlọ́run ti ṣe ńlá fún mi inú mi sì dùn. Àṣeyọ 61:7 sọ wípé dípò yẹ̀yẹ́ àpọ́nlé ní ìlọ́pọ̀ méjì ni wa àtọmọ rẹ̀ máa rí gbà. Àṣeyọ 61:7 náà ló sọ wípé dípò ìpòrúru ọkàn ayọ̀ ló máa kúnnú ilé rẹ̀. Gbogbo ohun tó ti sọ ní ìlọ́pọ̀ méjì lọ́lọ́run máa fi dá padà fún ọ. Kí ayọ̀ títí lálẹ́ kó máa gbé ní ọ̀dẹ̀dẹ̀ rẹ tọmọtọmọ. Ìwọ tó ń wò gẹ́gẹ́ bí ẹni tó sanra tó yẹ kó lówó tí ò ní lórúkọ Jésù bẹ̀ sí lówó. Ojú olówó tá fi ń wọ̀ tí ò sí kankan nínú àkáǹtì rẹ yẹn owó máa wọnú àkáǹtì rẹ tọmọtọmọ. Nílé bàbá ẹnu rẹ̀ máa tókè. Nílé ìyá ẹnu rẹ̀ máa tókè tọmọtọmọ. Nílé ọkọ ẹnu ọmọ rẹ̀ máa tókè. Nílé bàbá ọmọ rẹ̀ lórúkọ Jésù ẹnu ọmọ rẹ̀ máa tókè. Àtiwá àtọmọ rẹ̀ ní àdúgbò yín ẹnu yín máa tókè. Iṣẹ́ ogun ládùúrú rẹ̀ yóò bàjẹ́ o. Tọmọ rẹ̀ bá dìde tán lórúkọ Jésù wọ̀n ní fóúnjẹ ọmọ dùn ọ́. Wọ̀n ní fóúnjẹ ọmọ nù ọ́. Wọ̀n ní fóúnjẹ ọmọ forí rẹ̀. Ọmọ wa ní dájú rẹ̀. Ayé òní fi ọ̀fọ̀ ọmọ gbóúnjẹ ọmọ lẹ́nu rẹ̀ o màmá. Bàbá Jàmí gbẹ́mọgbẹ́mọ ò ní rí ọmọ rẹ̀ gbé. Ohun tẹ́ ẹ rò kò níbẹ̀ yìí tẹ́ ẹ ń rò jẹ́. Àwọn ẹlẹ́sùn jí yín lórúkọ Jésù ẹ̀ ní rí ìjàm̀bá. Nínú kìsì yẹn ẹ̀ ní rí ìjàm̀bá. Níbalùwẹ̀ yẹn ẹ̀ ní rí ìjàm̀bá tọmọtọmọ. Lójú pópó àbò ọlọ́run kó dájú lórí gbogbo wa. O ní jọ kádagun o. Ọ̀dà lọ́kadà yìí rọra o ní kẹsùmọ̀gẹ̀rẹ̀ níwájú rẹ̀lùwẹ̀ o. Ọ̀dà dírẹ́bà rọra máa sáré àṣejù lórí orí kẹ̀kẹ́ lórúkọ Jésù o ní ṣubú o. Bá a ṣe ń sọ yìí ó dùn gbogbo rẹ̀ bá dé o ní gbàgbé ọlọ́run o. O ní tàpá sí Olódùmọ̀rẹ̀. Àjàgà Bábílónì inú ilé yóò yẹ̀wò o. Ojú yóò ti alẹ́ ni lójú oorun. Alẹ́ ni lójú ayé kò ní rọ́wọ́ mu. Ẹni yọsọmọ rẹ lójú àlá yóò kàn dín nínú yọ. Ìrẹ ló ń bọ̀ yóò gun òní pé wà tọmọ rẹ pamọ́. Ọmọ rẹ ò ní di alárìnkiri ìràwọ̀. Ọmọ rẹ ò ní rógun oní tìrú àkọmọ́jú o. Olúwa dá sí ìlàkọjá rẹ tá ayé fi ń jẹun. Ayé ọmọ rẹ máa dìrọ̀ mọ́ lọ rẹ látòní lọ. Ogun tí ò gba ìtìlójú yóò yá òní gbúrò rẹ̀ mọ́. Ọmọ rẹ ò ní kẹrù ayọ̀ rẹ̀ sí kòtò. Ó yá gbá irẹ tó ju ohun tó ń rò lọ. Ayé ò ní yí àkàbà mọ́ ọmọ rẹ lẹ́sẹ̀ o. Olúwa yóò ṣe ọmọ àtọmọ ọmọ rẹ ní ọmọ àrídálẹ̀. O ní rí àdánwò ọlọ́run látara ọmọ rẹ. Ogun ọmọ rẹ ò ní rẹ̀ dànù. Ọ̀tọ̀ lè rọ ọ̀tọ̀ lè yàn. Lórúkọ Jésù ọmọ rẹ máa pàdé èèyàn gidi tí ń ranni lọ́wọ́. Ayé ọmọ wọn jáde kúrò nínú ayé òfo lọ sínú ògo. Jamia la yiki gbogbo agba yo gbo omo re oni di tan wole. Oni chofo omo. Aye oni tu omo wada o. Oni rogun omi je tori omo re. Omo re obirin ko ni rogun alubami e wa nile oko o. Aye oni fi gari fufu te badudu fo omo re lojo orun. Aye oni se o bi so omo re lojo to ye ko gba ire wale. Omo re oni di tule tule o. Omo re oni pora loju re. Oni sirin. Oro omo re oni di bi to ba fe ja si ni ko ja si o. Oni mu omo wa lo si yara awon omo nile o. Oni pagbo ekoro mo mi tomo tomo. Oni jese male tori awon omo re. O de ni kawo lori tori omo o. Ore omo re oni gbebode ti. Oni kaju dara tomo tomo o. Mama sabe eleyi emi omo re oni bo lojiji. Ara je oni so omo di agbana mo lowo o. Isele amu ni korin ayo lori omo yo sele nu leyan o. Oni je 25 banuje fun tomo tomo. Obirin ajoji ko ni yipon mo lata foko re. Oni po mo bu o. Ore pedanu ninu leyi loni. Ayo oni so omo re male. Oni gbogbo gbe panda le owo akobi re. Akobi lori anuba. Oni digbe wudani. Wa to lori se. Oni diro. Ibi ti egbe re ti na owo akobi sami. Oni fowo hori. O de ni yisagidi o. Ode pari ja pelu iyawo yin leni loruko Jesu so ni wonu le yin o. O de ma dara fun yin o. Jesu Oluwa. Andela si gbo eri yi.
1: Mo dupe lowo Olorun. Ni September 27 mo se yawo fun last born mi.
2: Hallelujah. Okunrin abobirin.
1: Obirin.
3: Gbogbo ni gbo mi ni agbaye. Ami ni mo fe gbo. Wa duro lojo ti omo re ba se gbe yawo.
2: Okay.
3: Ise omo re asoju re.
2: Okay.
3: Igbe yawo ta se se won jeun.
1: Won jeun tori gbogbo ba se nse isoji ni ageje. To ba tin gbadura ma so ni pe igbeyawo omo mi ko du bi igbeyawo omo baba Emmanuel Fakeye. O de dun be awon ta jo wa nbi ba won to wa o wa nbi ba
3: awon na awon te wa bi won jeun
1: be ni sa
3: o nje wo le se
1: won se jollof rice won se fried rice
3: yeah! Kila tu se
1: saladi wa nbe se mo asaro mo de ye ran lata.
3: Se ekun powder be se makeup.
1: Mo se makeup.
3: Hey!
1: Ipe I baba labi amo I confirm ni o.
2: Confirm.
1: Tori mi se yawo fomo ri.
3: Hey! Ani ti o be se gbe yawo fomo. E bo lowo yi je be se gbe yawo fomo.
2: Congratulations o. Tori lowo ti ko lowo yi na se yawo fomo o.
0: Kai o ma gbo eri. Mama Olorun wa o mo tun ti so Olorun wa. To adupe lori awe ta pari lana. To pa lo se dupe re ni church lojo Sunday. To ba mo wi po ba wa pa kankan ninu awe yi. E to re ti wa ni church lojo Sunday ni dale mo. To ba mo wi po Olorun ofe ati gba kankan. Ojo Sunday wa lo ye ko tete de. Be de ni ojo Sunday we je we mu ni a ma wewo. Ni ojo ni a fe rorun soke pelu yin wa. Ojo ye gela fe sise lori pepe ope. Bole ni dale mo to wa ni segun ota logun se. So fun olokada ko gbe lo si church awon mo Fakeye CAC. Ago mefa ni gbogbo eniyan ti debe wa jeun omo o. Mama baba ko se gbo ta fe da si ore ti tede afi ka da. Ore yi ni mo pe ni ore emi oni mo boji omo. Ko si je to le fi na se oloruko Jesus atemi ati iwo a ni mo boji omo. Laaro ibi mo je n ko nu studio. Mama wa ni church prophet Adegbola laaro yi. Wakati meji pere ni nilu ifo laaro yi. Nkan meji mo de fe wa se nbe. Number 1. Ibi to ye komo re o de ninu odun yi a fe gbadura wu pe ko gbadan ye. Then number 2, won ni ki wa kingdom fun gbogbo eniyan nibe. Iyan laaro yi ni ago meje. Wu pe kingdom yi se wonu le re o tun re bi mo tomo tomo. To ba ti de abe koko nilu fo. Bi okada lo si ajura wa lo ajo wa. So pa nbere CAC City of Joy. Olorun baba alabiyamo o aye lo wa.
4: Hello, hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 la ko si 30 34 34 77 1-4 Fakeye Emmanuel lo ma gbe jade First Bank.
0: Abiyemo. A o ni mo bo jemo.
5: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikoni konga agbemobe gerege lago mefa idajulu.

0: federal government clears all inherited pension liabilities dating back to 2007 through a 758 billion naira intervention bond, providing long-awaited financial reliefs to 957,045 beneficiaries across the country. Vice President Kashim Shettima departs Abuja for Addis Ababa, Ethiopia, leading a high-level Nigerian delegation on a government-to-government mission aimed at strengthening nutrition delivery across the country. The Senate postpones its two-day national security summit scheduled for October 12th and 13th, 2026, following the fatal crash of a Nigerian Air Force ATR-42 aircraft in the Igbokoda Ilaje local government area of Ondo State. The Independent National Electoral Commission, INEC, announces the commencement of the distribution and collection of 77,015 newly printed permanent voters' cards, PVCs, across the 355 registration areas and wards in Oyo State. On the foreign scene, the United Kingdom Conservative Party leader, Kemi Badenoch, reports that she would rather have another general election than to do a deal with Reform UK to secure power if no party wins the next election. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspective Unlimited. Call or WhatsApp World Radio Newsroom on 091-689-3000. For any eyewitness account, I am Kemi Sola Williams. Thank you for listening. God bless you.
1: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Kongolewa.
2: Kojuma, Mwoyi, Naukoro, Nitosuola, Rotoni, Lati Kani West Radio, 89.3 FM. Ikani kanga gumagbe, tukun fumi ogba, ima, ati oye, tia kale siyo, kukuna lavi avenue, Oluyole Estate, Ibadan. Temi tope, o nawole, nyoruko temi. Ara itinambu kede, wikorile de Nigeria, tini akone to gumon, lori adiku irobo kulele, lori owoton wole lati ara epo robi. Pípé ìṣèjọba rẹ̀ yóò mú ìgbélárugẹ dé bá ọrọ̀ ajé pẹ̀lú ṣíṣàmúlò afẹ́fẹ́ gáàsì gẹ́gẹ́ bí orísun ohun àmúṣagbára fún àwọn ilé iṣẹ́ àti àwọn ilé ìgbé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde wípé gbogbo gbèsè owó ìfẹ̀yìntì ilé ìtọ́jú-gúnbá láti ọdún 2007 ni ló ti di sísan nípasẹ̀ owó tán yà sọ́tọ̀ fún àwọn tọ́rọ̀ kan jákèjádò orílẹ̀-èdè yìí. Igbákejì Ààrẹ Kashim Shettima ti kúrò nílùú Abuja lọ sí Addis Ababa nílẹ̀ Ethiopia pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan lórílẹ̀-èdè yìí fún ìfọ̀rọ̀jìwọ̀ lójú náà láti lè ṣètò lágbára fún ẹ̀ka oúnjẹ lórílẹ̀-èdè yìí. Àjọ tó bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ti kéde gígùnlé gbígba káàdì olùdìbò alálòpẹ́ ní àwọn ibùdó ìforúkọsílẹ̀ olùdìbò jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Olórí ẹgbẹ́ òṣèlú nílẹ̀ United Kingdom, Kemi Badenoch, ti ṣàlàyé wípé òun yóò kópa nínú ètò ìdìbò gbogbogbò ju lílọ́wọ́ nínú àtúntò ìfagbára gba ipò nílẹ̀ UK. Tí kò bá sí ẹgbẹ́ òṣèlú lẹ́ẹ̀tọ́ yege nínú ètò ìdìbò tó ń bọ̀ lórílẹ̀-èdè náà. Èyí ló gbogbo kó ìròyìn tó sú lọ láàárọ̀ tòní. Ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbómágbé. Àyè tó wà láti kàn sí ara ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 091-6893-2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ìgbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmín.
3: Wàyí ń dàdàrí kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.
4: inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ó dẹni bù mí. Àmì.

0: a jẹ́ pé ká mọ̀ kíra wa wípé a kú ojúmọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní sáàmù sọ́ra rẹ̀ ń bẹ̀rùn torí ẹ̀yìn tẹ́ kàwà kún bí báyìí ẹ sọ ara yín ẹ kíyèsí ara yín ẹ mọ tí ẹ ń ṣe lásìkò tá a wà yẹn mo fẹ́ wọlé olóyún kí n má wọlé ẹ kàwà kọ́ sọ wádìí nǹkan o ẹ jẹ́ ajámọ̀ nǹkan lójú yín o kíyèsí ọ̀rọ̀ tí mo sọ fún ọ láàárọ̀ yìí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026. Ẹ kú ojúmọ́ jàre ọmọ Nàìjíríà sáàmù ló fẹ́ máa yọlé ayé lẹ́mìí mi ó ṣe ti ẹ̀tàn kémi sì sí ó sì ní ayé mi lára olú àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí a dìde sí mi wọ́n jẹ́ kàdélẹ̀ ọ̀hún tí máa kàdélẹ̀ ọ̀hún tí máa fi kun àtàwọn kankan tá a kà mọ́ oní tí ó ṣe. Mo kì í jàre lóko alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí ọlọ́run mẹ́jọ rí wa gbàbọ̀dé mẹ́jẹ àárín ìlọ́jú ẹbí pọ̀ náà mẹ́jẹ àṣeun mẹ́jẹ aṣọkọ̀wọ́ mẹ́jẹ abólógúkú tó wò pọ̀ ẹ ṣàmì kẹ gbé tó àmì mì ẹ ṣàmì àdúà ẹ fọwọ́ àdúà ẹ fi bójú bóyá àti wí bẹ́ẹ̀ náà ni yóò rí láàárọ̀ tó ní ọ̀sánà wá jókòó báyìí kí n mọ wojú rẹ ká jẹ mọ wojú ara wa ìtàn máìkì bá ń káwọn ọmọ Nàìjíríà Sunday Afolabi ọ̀sánà wà nùkulù pẹ̀lú mi láàárọ̀ tó ní bá ń káwọn ọmọ Nàìjíríà.
1: Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti etí tó ń gbọ́ káàkiri mẹ́rin àgbáyé pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ aláyọ̀ ló túmọ̀ wá lónìí ẹ dẹ̀ káàbọ̀ sí àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ̀ ní ìkànnì West Radio 89.3 FM.
0: Tọ́ bó ti jẹ́ náà nù àjọ láǹfààní àti ṣe yóò dùn gbọ́gbọ́ kan sí láàárọ̀ tòní àmọ́ kíyèsí Sunday ń wà pẹ̀lú mi àjọmọ́ kíyèsí àjọmọ́ bójútó ṣùgbọ́n ṣáájú gbogbo ẹjẹ́ mi ò kọ́kọ́ fún yín láwọn kókó kòkòkò tó súyọ láàárọ̀ tòní ìwé ìròyìn The Punch ó wà wájú mi ìwé ìròyìn Nigerian Tribune 1B Vanguard 1B àti ìwé ìròyìn Daily Post àjọ láǹfààní àti wádìí láàárọ̀ tòní 2027 nínú ìwé ìròyìn The Punch wọ́n ní Èkó ló top INEC register pẹ̀lú 7.4 million voters ẹ̀yìn tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yìn mẹ́rin lẹ́fọ́ kọ́lẹ̀ mojú sọ́lànà ọ̀túnla ni a bẹ̀rẹ̀ gbígba káàdì ìdìbò kálukú padà ẹ má jẹ́ kí ẹ ṣáájú yín débẹ̀ ẹ lọ gba káàdì ìdìbò yín ọ̀yà kọ́mọ̀ ní sọ́mbà ni ó lọ gba kálukú lọ gba bàbá àti etí ọ̀sẹ̀ yìí ni o ọ̀sẹ̀ yìí ni mò ń bọ̀ ẹ̀yìn aráalé o ọ̀sẹ̀ yìí ni bàbá àti etí ti wọlé mo rò bójú yín ó ti di gan ni pé kò lè dí bí ike mọ́ lè wá ẹ bá ń káwọn ọmọ Nàìjíríà.
2: Mo kí Dàmọ́lá mo kí gbogbo àwọn èèyàn tó wà ní kúlù pẹ̀lú mi mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yìí àwọn tó ń dá sí ọ̀rọ̀ wa pé ká ṣáà lè ṣe rere mo kí gbogbo yín o mo dẹ̀ kí màdáàmù wa obìnrin takuntakun
0: obìnrin takuntakun
2: takuntakun ni o. Obìnrin takuntakun ni mo ti ń sọ pé inú àwọn tó máa fún ní national award next her name must be there.
0: Ó gbọ́dọ̀ wà ńbẹ̀.
2: Ó gbọ́dọ̀ wà ńbẹ̀ why not select àwọn obìnrin àwọn ọkùnrin nìkan lẹ̀ ń kó síbẹ̀ ẹ mú màdáàmù ẹ mú síbẹ̀ o. Mo kí yín o mọ́ mi wá mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn tó ń dá sí ọ̀rọ̀ ilé iṣẹ́ yìí pé ká ṣáà lè ṣe rere mo kí gbogbo àwọn èèyàn mi káàkiri gbogbo àgbáyé I was 80 when on Monday jẹ́ta ni mo pé 80.
0: Wow.
2: So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o nítorí pé ẹ wà ń bẹ̀ fún wa làwa lè fi wà ń bí báyìí mo kí gbogbo yín gidi gan tẹ́ ń dá sí ọ̀rọ̀ ilé iṣẹ́ yìí ọlọ́run alayọ̀ ní fi wá sílẹ̀
0: o. Àmì àṣẹ Dùmàrè.
2: Ẹ ṣe gan.
0: Okun ó bí mi pé mi ò lóhùn orin mo fẹ́ kọ orin pé happy birthday to you happy birthday Sunday Afola ṣùgbọ́n ẹ̀ mọ orin kọ dáadáa jẹ mí lọ.

0: E kaabo pada lati oke lohun itesiwaju oni won pe ni opa isegun ikoni ikanga agbomogbe 89.3 FM na le waye Holy Ole Estate ni le Ibadan agbeyewo iroyin agbomogbe ona lo n ba fe fe san re laaro toni ai Afolabi Ozana o se wa nokulu pelu mi ajo n tu gbogbo e papo ki o be le kun mo bi dodo e fun e je kin sare fi iroyin kun abe oni bere
1: I'm going to be a doctor. Ta ni t'olorun fi jin ki wa lorilede ju ti ile America lo sugbon ta ba ni ka wa wo ni sin ki ona ti awon ile America n gba se to ti won se Nigeria o le mu lo ni abe ri bi ile America se ri ni sin ninu awon ro nkan to ti jade won ni Nigeria ati ile America won sto boy we are doing kan ni osu kesan odun 2026 lori bi ile America se n wa sise lori ohun alumoni n wa ti owo to de wa lori e lo bi $700 billion. Baba mo fe ke ba mi yan na over report in Nigeria.
2: Well, you may be right. Pepe nkan to Olorun fun wa. So many years back. They were comparable with the American standard. But ẹ̀yin owó aspect kan nǹkan tó ń kó gbogbo èrè bẹ̀ tó ń kó mi.
0: Ní Nàìjíríà.
2: Yes, in this country. Tí ò ṣẹlẹ̀ sí America. Kò ṣẹlẹ̀ sí China. Kò ṣẹlẹ̀ sí Singapore. So these countries that you are seen as progressive. Àwọn ní checks and balances. Timothy Fisi in place.
0: O ti wa ni sepe?
2: Wa. So that won allow nkan ta npe ni corruption. Lati wo inu gbogbo nkan ta won ni. So that is the omission to ni ninu submission ne. Because when you have a country like this with enormous gifts from God, Olorun expect wa lati le manage. So, but if you now allow thieves to get into it, they will be amassing wealth into their pockets. Tiziani Nsin, she was the minister for petroleum. Abi?
0: Ben.
2: See how much money she has amassed.
0: To ti kó sápò ara rẹ̀.
2: Now, if such money were in circulation, the Ziani nìkan nìyẹn o, àwọn everywhere náà wà. Everybody ṣá ń kó tiẹ̀ ṣá ni. Everybody ń kó tiẹ̀. And the ordinary Nigerian, who is not privileged to be in their position, àwọn yẹn wá ń suffer. Ẹwà ni kan wa máa gba loan láti lè kàwé.
0: So ọmọ ọjọ́ ń gbà wẹ̀.
2: Ó ridiculous burúkú. Kan máa wá ẹwà gba loan ooo gbangan. Àwọn iná wa ń rush.
1: Tí ó lè sí ìdánilójú pé tí wọ́n bá tó parí ìwé yẹn iṣẹ́ ti wà ńlẹ̀.
2: Kò síṣẹ́ iṣẹ́ wo ló wà, kò síṣẹ́ kankan.
1: Àti wọ́n sọ fún wọn pé bàbá kan sọ fún wọn pé lẹ́yìn ìgbà tẹ bá ti gba loan tẹ bá ti kẹ́kọ̀ọ́ tán iṣẹ́ tẹ ṣe rèé o tẹ fi mọ da owó tẹ ya yẹn
2: padà
1: díẹ̀.
2: Ṣé mọ̀ pé ó yẹ kán ṣe yẹn? Ẹ̀yin rí yẹn ni ìyẹn ò sí kò sí yẹn bẹ́ẹ̀. So wọ́n ti gba loan inú wọn máa ń dùn. Federal government náà wá ń sọ pé you see our achievement àti fún àwọn kí náà ń pe kíní department tó ń fún wọn loan yẹn.
0: Nerfund.
2: Oh God.
0: Àwọn èèyàn ti ń wọlé sí ojú òpó lẹ́ẹ̀kan.
2: So the difference is that in these countries that you are seeing, kò sí corruption. at least not at this level.
0: Kò sí corruption lọ́dọ̀ tí wọ́n bẹ̀ wọ́n.
2: Kò sí, so wọ́n gbọ́dọ̀ máa ṣe dáadáa. Nǹkan tó fi yàtọ̀ nìyẹn.
0: 0916893 1000. Hello.
3: Olóṣèlú
0: Ojúmọ́. Ojúmọ́ aláyọ̀.
3: Kò ní bàjẹ́ fún ilá láyọ̀. Àmì ẹ̀kọ́. Dádì ọ̀dá Adémiléyì. Dádì Adémiléyì ọlọ́run mọ̀ bí ẹ̀dá. I like to lie. He's part of my personal prayer. Voice won't go. Voice that you are family to like the real economy.
0: Okay.
3: Like, voice won't mind you. We like that you know. Because mentality in me. Oh no, I should that you know. Because you're different from me.
0: I'm going to be a little bit.
3: Aláìka àlà iṣẹ́ nígbà tí nígbà tí àwọn àgbàgbé kan ṣe gọ́ọ̀nà ọ̀dọ́ fún bíṣẹ̀ àṣẹ̀dá àwọn ọdún kò sí kù tó kọjá 35,000 ìgbà àti nínú ikò. Kẹ́rígbà tí bàbá Tinubu da àwọn kọmíṣọ́nà ìṣẹ́ gbogbo ṣèṣì lọ Yorùbá tí a fẹ́ bá rántí káyọ̀ ní Mekiti akéde nílé ìlú káàkiri àìní wọ́n wá sí wáìn kìí sùkú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò dẹ́kí bẹ́ẹ̀ láìsá nígbà yẹn wọ́n lé fàájú ẹ̀ nìkan nìyẹn. So ibi tí mò ń lọ ni pé bàbá yẹn bó ṣe rí yẹn àwọn ọ̀rẹ́ nìkan wá wà wá ra mọ́tò fúgbà ìjọba tí ò da tó kọjá lẹ́yìn yẹn tí ò da ó ra mọ́tò ìmọ̀ ìgbà ìjọba tó wá da báyìí ó wá kò wá lóore pin sí wá gbé ọ̀kadà. Ní ọjọ́ náà ní iye yín tẹ́lẹ̀ ọjọ́ alámìdí adé máa ń sọ dáadáa mú ìjọba tí ò da ò ra mọ́tò ìjọba tó da òróró epo sí. Kárí kí ṣe ìjọba kéèyàn ìfúnfẹ́ owó kú sí 500,000 from 75 kó wọ́n máa fún wọn ní loan 100,000. Kẹ́sì wá rí àwọn ọ̀dọ́ tó kàwé máa ní mentality yẹn ẹ mọ̀ pé ó dà pé ògùn máa ń ṣe sí wọn. Èmi ò rò pé bíbá tán ni aláìsí tẹ́lẹ̀ àkíkì gan ordinary bí òfin bá wá jù mọ́ because ìgbà tí nǹkan ò da mo kọ́ lé bébè fún mi ìgbà tí nǹkan bá jẹ́jì náà mo kọ́ lé bébè fún mi nígbà báyìí
0: ìmọ̀tò ìgbà
3: ìgbà ìlú ọ̀kadà ni mo ń gbé nǹkan wá da ẹ dàbí nǹkan ṣe wá ní nàìjíríà yìí mi ò rò pé amádùn èmi gbàgbọ́ fún yín.
0: Àfikún gbádùn ọlọ́mọ jẹ́ kí nǹkan ṣe wá.
2: 0916
0: ìpìyẹn ti rí chai ó tún mi sá. Hello.
4: Hello ẹ̀ka rẹ̀ sà.
0: Ẹ kú ojúmọ́ sàmà.
4: Orúkọ mi ni Adémọ́lá.
0: Yes sir, láti.
4: Láti tún ojú ọ̀nà kékeré.
0: Ok sir, ẹ káàbọ̀ sà.
4: Mo kí dọ́kítọ̀ sà.
2: Ẹ káàbọ̀ sà.
4: Bàbá ẹgbẹ́ bàbá àwọn àmọ́ tó pọn gbòòrò. Ibùdó ti jẹ́ ìbàlọ́jú kápadà bọ̀ tí bàbá láńrí.
0: Bàbá ni.
2: Ẹ ṣe gan.
4: Mo kí olóòtú náà.
0: Ẹ ṣeun púpọ̀.
4: Sẹ́rí ìròyìn tèmi ní nǹkan tó ń ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ yìí lórílẹ̀-èdè Nàìjíríà. O ní pé sẹ́rí dọ́kítọ̀ mo kàn mọ̀ pé ẹni fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n èèyàn ti wà everybody ti wà perplexed pẹ̀lú the way this government is run this country. Ọ̀nà ti ṣe fún òun ló kọ́kọ́ bàjẹ́ náà o. Ṣùgbọ́n bó ti gbé ìgbésẹ̀ wọn láti máa ṣe ó dàbí ìgbà tó yẹ pé ẹ kàn fẹ́ sọ láti inú ọkàn yín pé gbogbo nǹkan tó ń ṣe gbogbo pọ́lì tó ń ṣe gbogbo rìfọ́ọ̀mù tó ń ṣe irú àsìkò tá a wà yìí kò yẹ ká máa kọrin méjì ju orin Tinubu lọ mọ́ gẹ́gẹ́ bí àwọn aláàlú kò yẹ ká máa sọ pé ẹ wá wo àwọn aláàlú gangan gan la wá kọ̀mpléìn gbogbo ìgbà ẹ̀ dẹ̀ ń sọ wípé ẹ̀ ń ṣe nǹkan tó da mo sọ fún yín pé ọ̀kadà lásán tí mo fi ń gbà ọmọ mi lọ sí skul mi ò rówó repo nígbà tí repo 2000 àbá yìí ọjọ́ méjìlá fún ìlú ẹ dẹ̀ lẹ́rìn fọ́ọ̀mù wa ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ni máa ń pàdé sí ìṣẹ́lẹ̀ pé epo á tán mọ́ mọ́tò ìlú ẹ̀ wọ́n lọ fi ike bọ́tù wọ̀tà àìpé wọ́n náà lọ sínú ẹ̀ ẹni sọ pé rí fọ́ọ̀mù fún ayé wa sẹ́rí nǹkan tẹ́ nìkan wò ní pé pẹ̀lú gbogbo bí kọ́rọ́pọ̀ tó wá pọ̀ tó ní orílẹ̀-èdè yìí nínú gọ́ọ̀mẹ̀ntì wọ̀ nínú ọkàn ṣe lórí gbogbo ẹ̀ ẹ wá lẹ̀ rí fọ́ọ̀mù ẹ mú mẹ̀kúnù ẹ jẹ́ kó ẹ wá ń sọ àwọn olówó ẹ̀ ń tún ayé wọn ṣe ẹ wá mú ayé àwọn mẹ̀kúnù ẹ wá ń lẹ́ẹ̀kì ẹ̀ sílẹ̀ lẹ̀ ẹ wá rò pé owó lẹ fẹ́ fi padà wí ìhà àtúwà lọ́jọ́ iwájú ọdún ẹ̀mí ò sọ fún wọn ní padà sí second term wọn o ṣùgbọ́n nígbà tó bá parí second term wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó support bàbá yìí gbogbo wọn máa padà máa sọ wípé ó ṣàfihàn díẹ̀ torí mo mọ̀ pé ọlọ́kọ sànù wà níbàlẹ̀ tó sọ̀rọ̀ òdì
0: ṣùgbọ́n
4: ẹ máa fi ń tòbọ̀
0: ẹ mọ̀ sọ̀rọ̀ òdì. Hello.
5: Hello,
0: ojúmọ̀ aláyọ̀ àti Miriam.
5: Ẹ káàbọ̀ wá.
0: Yes ma.
5: Mo ti ń pè sórí ètò yìí ó ti ṣe díẹ̀.
0: Ó ti ṣe díẹ̀ o.
5: Àtìgbà tá a dẹ̀ ṣe pé náà bá àsọ̀rọ̀ kékeré kan lọ strike àsọ̀rọ̀ epo bá àsọ̀rọ̀ epo àsọ̀rọ̀ kékeré ètò ààbò kò fẹ́ẹ̀ tọ́jọ́ mi tá a fẹ́ẹ̀ rọrin tuntun mí nìkan ṣé bá ṣe máa máa bá lọ lórílẹ̀-èdè
0: Nàìjíríà yìí. Báyìí kọ́ ni yóò máa rí lọ.
5: Àwọn adájọ́ àìdẹ́ lílù yìí sì ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n dá àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Táǹtàn Nelfund lọ́wọ́ wọn nítorí Ọlọ́run. Wọ́n kàn fara ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Débi kí ẹkọ́nọ́mì bá ti dáa, sóbì ò ní mójútó ọmọ tó dùn. Ṣé kò ní forí já lamba bọ́mọ ẹ̀ṣẹ̀ máa gbàdúrà sí owó lókun kẹ́ máa yá student lówó. Ṣé ẹ pèsè iṣẹ́ sílẹ̀ fún wọn tẹ́gbẹ́ tán bá gbàdúrà wọn á ṣe wọn á fi sanwó ìpadà. Ẹ̀ṣẹ̀ ìyáwó ẹ̀yáwó ẹ̀yáwó kí ni kókó owó tẹ́ ń yá gan-an. Kò díá ká máa bá lọ báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀ bàbá Tinubu wọ́n dẹ̀ fẹnu yan aṣáwo fún wa. Ẹ lọ fọkàn balẹ̀ náà ń tẹnu mọ́ ń gbà yẹn wó bí gbogbo ẹ̀fọ́ sí dé báyìí. Wọ́n
0: ṣàánú
5: àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
0: Ọlọ́run
5: fún wọn
0: ṣe o. Àmì ẹ̀ṣọ́ sà àbí ẹ̀ṣọ́ ọmọ wọn náà fẹnu ya ẹran sọ́bẹ̀ fún wa. Àwọn kan sì ni wọn sọ nǹkan kan fún wa torí gbólóhùn ẹ lọ fọkàn balẹ̀ lásán. Ó tó ẹ̀lọ́ o.
6: Ẹ̀mí ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
6: Ìgbà ni Aláàjì Bùkọ́dà látàrí ìlú ni o.
0: Aláàjì ẹ káàárọ̀ sà.
6: Mo kí bàbá wa mi ló kò fún o.
2: Ẹ ṣe sà.
6: Ọlọ́run sàlékún àlàáfíà o.
2: Ṣé
6: rí ẹ̀bẹ̀ tí mi fẹ́ bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà ní pé gọ́ọ̀nà tó bá ti dé ọdún mẹ́rin mẹ́rin ni wọ́n ní wọ́n máa lò. Èyí tó bá ti dáa mẹ́lú tí mo kàn sí ọdún mẹ́rin sí kọ́pẹ́ mẹ́jọ. Àwọn aráàlú gan ni kí ẹ jẹ́ ká jí. Ìjọba tó bá ti dé tí ọba ti ṣe ti amọ́ lọ́dún mẹ́rin ẹjẹ́ á lè dànù. Ẹ jẹ́ ká lè dànù láti tètè débi tá à ń lọ. Tá a bá fi lé wọn á dànù lọ́dún mẹ́rin tá à ń lé dànù lọ́dún mẹ́rin á kà láìpẹ́ mẹ́rin àti nínú.
0: Ẹ ṣeun sá. Wọ́n ní tá a bá tètè ń ṣe gánikó kálukú sọdún mẹ́rin ẹnìkan tún pé ọdún mẹ́rin yẹn gan ti pọ̀ jù. Hello.
7: Hello.
0: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá.
7: Àti ìgbà ọjọ́ sọ̀rọ̀ ń rẹ̀yìn àti ẹ̀yìn lóṣù.
0: Ẹ ṣeun
7: sá. Àti ìgbà àkójọ ọ̀rọ̀ yìí aláṣà náà. Olúkọ tèmi ni Àpá Sàláùjì. Àní ìpẹ́lẹ̀ nìyẹn lókè ayọ̀.
0: Ní ọdún ọ̀nà. Ẹ ṣeun sá.
7: Ìgbàgbọ́ ẹ̀ṣẹ́ rí bàbá wa owó ọ̀kọ́ ló ń jẹ́ kẹ́yìn ọjà. Wọ́n ti sọ fún ẹ̀yin bàbá wa ní ṣe ẹjókòó bẹ̀rẹ̀ ìjọsọ́dọ̀ ẹ̀yin ní kẹ́ mọ̀ kẹ́tẹ́ sí ìsàwá lọ́wọ́. Ẹ̀yin ti gun afárá ẹ̀sìn gbogbo ojú lábẹ́ ọlọ́run ẹ̀rí jábọ́. Ẹ jẹ́ káwa sá àti ìjẹ̀kẹ̀jẹ̀ náà ẹgbẹ̀rẹ̀ bá a ṣiṣẹ́ iṣẹ́ gbà lọ́wọ́ nígbà tí ṣe. Ẹ pé gbogbo àwọn dókítà sì ní àti gbogbo pẹ́pẹ́tò ta ní káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká pẹ́ ìràn wa lọ́wọ́ nítorí ìyá ń jẹ́ àwọn èèyàn gan. Ṣé bàbá ìyá bẹ̀rẹ̀ sí ìgbẹ̀rẹ̀ ẹ̀yìn gbẹ̀dùn ẹ̀yìn gbẹ̀dùn yìí ní kù. Sórí yìí sì ni àwọn fámìlì yìí tí ò ló ń rí ṣe tí ò rí jẹ tí ò rí níwà. Wọ́n mọ dàníyà mìíràn ẹ̀rù ẹ̀lọ́tọ̀ ní 10,000 lọ́tọ̀ sí ibi gbẹ̀dẹ̀ bá rí ẹ̀lẹ́mì tí ò tọrọ lọ yín kẹ. Àmì yìí wọ́n ṣe àmì yìí a máa ṣe wọ́n àgbà bẹ́ẹ̀ àmì wọ́n máa ṣe yín. Ẹgbẹ́ ìrẹ̀mí ìfọkàn bá lọ sí ìjọ ní kú. Nítorí ìrẹ̀mí tí gbogbo nǹkan bá ja ìfọkàn bá ti ń ràjà. Mo síbẹ̀ yìí kẹ́tọ́ lè ní tó bí àmì ìṣẹ́yìn ṣe rí kò sí ni ẹ máa ní fún mi pé bí àwọn èèyàn mi ṣe ń jẹ báyìí tó ti jẹ́ tẹ̀lé náà ṣe láti ṣe nítorí pé ẹgbẹ̀jọ́ náà ẹjẹ́ ká bàbá wa ń lọ Yorùbá ẹjẹ́ ká sọ̀rọ̀ ká ṣe dáadáa ẹjẹ́ ìbàbá ó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí àwọn alábàárà wa rẹ̀ tó bá àgbè tí táàmì bá ti gbára rẹ̀ nítorí pé 20,000 ó ti kílá bẹ́ẹ̀ ṣe ọmọdé lórí ìpínlẹ̀ mi ò lè ṣe kankan lórí ìṣòṣì ìpínlẹ̀ kankan ṣe òrùdá iṣẹ́ ìlú bá ti máa wò mọ́ ni ibi ìlú ìyá àwọn tó ti pè ní ẹgbẹ́ káàdì ìwọ̀n síbẹ̀ láti bá wọn sọ̀rọ̀ ẹgbẹ́ tó lọ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè rìn wá lọ́wọ́ nítorí pé àwọn ìgbàgbára kankan ẹgbẹ́ tó lọ yẹn tó ti gòkè ebò káàdì fáwọn tó já ilé ìdíkẹ́ jù ọ́kẹ́ rìn wá lọ́wọ́
0: ọpẹ́ yìí tẹ̀ ti gòkè bí àwọn dókítà the doctor Dr. Adémilóyè ẹ̀yìn tẹ̀ ti gòkè wọ́n ní kẹ́ ràn wọ́n lọ́wọ́ káfàtà wọ́n láfárá ti já rí káfárá tó
6: dá. Dr.
2: Sá.
6: Ìkankan.
0: Mẹ́wàá ń kan náà pẹ̀lú.
6: Bí ìfẹ́ ẹ̀fẹ́ pé ẹnìkan wà tí òfin yìí jì.
2: Kò sí o. Kò sí. Mọ́tò mi tí mo gbé wá ń ti ń tọ́ rẹ́ẹ̀dì ni.
0: O ti tọ́ rẹ́ẹ̀dì.
2: O ti tọ́ rẹ́ẹ̀dì.
6: Màá bá yẹ fi kó sí ẹ má wọ̀ rí. Lọ́pọ̀ nǹkan kan gidi gan wà láì. Mi ìfẹ́ ẹ̀fẹ́ pé nǹkan wà tí ìyẹn lè pọ mọ́. Ọlọ́run nǹkan sọ ẹ máa bẹ́ tó bọ̀ olómi yìí.
0: Sá.
6: Wẹ́dọ̀n.
0: Ó dà ẹ ṣeun sá. wọ́n ní nǹkan kan
2: nǹkan kan
0: mẹ́wàá gan kan
2: ah
0: mẹ́wàá gan kan ìpín tí ń lè lura wọn.
8: Hello
0: hello sir.
8: Ah pé lọ́mbà wa kí la ṣe fún ilé mi èmi tí mo tún fẹ́ kí dájì mi ẹ̀jẹ̀
0: olóyè akíntilé ọmọ ni
8: olóyè akíntilé ọmọ ni ìní látọlọ́pàá àpàdánù
0: ẹgbẹ́ mi yàrí ẹkí bàbá bàbá bàbá ti pé tí lọ́jọ́ mọ́ndé
2: ẹgbẹ́ mi yàrí
8: tí a bá ti gbé ṣúgà tó jù kan báyìí gbogbo ìrà ibẹ̀ ní gbogbo ọmọ máa sá lọ ẹgbẹ́ àwọn èèyàn tó bá fẹ́ ṣe kiri wọn á kówó jọ bóyá wọn ti wá lórí ìwọ wọn máa tọ́jú owó pamọ́ tó bá ti wá jẹ́ kówó yẹn pọ̀ dáadáa wọn máa bọ̀ ní nàìjíríà wọn ti mọ̀ pé bẹ́ẹ̀ làwọn ti máa tún wọn rí ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀nà máa wà gbogbo kọ́ táwọn máa lo ọ̀fẹ́ ni ilé ọ̀fẹ́ ni ẹ̀wọ́ ọ̀fẹ́ ni tó wọn kó gbogbo owó yẹn jọ láti wá sí ètò ìdìbò bí láti wọlé láti máa gbàgbà lórí àwàtàwà bí sẹ́ni tọ́bá lè bẹ́ẹ̀sì gbogbo kí ẹ fi sálárì pé ókè o ìwọ tó ń lọ sẹ́nẹ̀tì oyè báyìí lowó ẹ ìwọ tó ń lọ rẹ́ẹ̀kù ìwọ tó ń lọ gbá ẹni bẹ́ẹ̀ nílé èèyàn kankan bẹ̀yẹ mọ̀. Àwa gbọ́ nínú sọ pé àwọn tó máa ń lọ sí sẹ́ẹ̀kì yìí àwọn píríncípà àwọn ẹ̀dmàtà àwọn kiri àwọn ló sọ ọ̀fẹ́ wọ́n dẹ̀ títí àláwọn àti nìkan náà fún wọn. Ẹ wá ní kí gbogbo ìlà máa lọ sí rẹ̀. Bóyá ọ̀la ṣe ń pariwo ẹlẹ́kùjẹkù ẹlẹ́kùjẹkù ẹlẹ́kùjẹkù wọ́n ọ̀dẹ̀dá wa lóhùn. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Olóyè akíntilé ọmọ ni ìrìnbá
0: bàbá. Ẹ ṣe ọ̀sán. Ẹ
8: sọ pọ̀lọpọ̀ ọdún láyé o.
0: Ẹ ṣe ọ̀sán. Àmì ẹ ṣe ọ̀sán. Hello.
9: Olú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
9: Pélé Tony láti Jericho.
0: Mr. Tony Tony láti Jericho ẹ káàárọ̀ sà.
9: Mo fẹ́ tọ ìmọ́lẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Nípa pé bí ìbò ṣe jẹ́ ó dà ní pé èyí ni. Ọ̀kan nínú tó ń sọ wípé òun náà tó yẹ kí wọ́n máa wọlé lórí ẹ̀kejì. Kò sí automatic for anybody.
0: Lọ́tẹ̀
9: ìbò ọ̀tútù tí ó wà ní àpẹẹrẹ. Bẹ́ẹ̀sà gbọ́ pé ó pé tàbí Commissioner of Police lọ àti gbogbo gọ́ọ̀mọ̀ wọn Adeleke Owó. Wọ́n ṣe ń complain ní sọ́mà complain bọ̀ lọ́wọ́ bá wà ẹ complain tù ẹ dìtọ́nì àti jáde. Ṣé ń pẹ̀tí nìkan ní káàrí ìgbà kò ṣe é rí ìdìbò ṣe é rí ìdìbò títí mọ́ ẹ jẹ́ kó yé wọn bí mo ṣe wà ẹ́ mo wà lára àwọn tó ń fìyà jẹ Nàìjíríà. Kò fáàmù pẹ̀tí orí ẹ̀jẹ̀ mo fi sọ bùkọ́ mú kàfẹ́ ìtúrúbù. Mo dẹ̀ tí wọ́n ti lè dìbò fún lórí pé pàṣẹ. Ẹyin ní kẹ́ ẹyẹ ní kó jáde fún ọmọ ẹ̀tọ́ fẹ́ dìbò fún. Àti kàǹpì ẹnibọ́dì tó bá ti lè dìbò fún ẹnibọ́ ẹnibọ́dì tó bá ti bá ti fìyà jẹ Nàìjíríà lára ohun tó fìyà jẹ Nàìjíríà. Ẹ jẹ́ kí wọ́n máa tó tóbi.
0: Ẹ ṣeun sá Mr. Tony Tony. Kì í ṣe pé torí pàlà àwọn wà nínú ìjọba wọn ní ìṣùgbọ́n pé àwọn campaign àwọn dẹ̀ dìbò fún ìṣèjọba tó ń bẹ lóde yìí. Wọ́n láwọn gbà pa àwọn wà lára àwọn tí ń fìyà jẹ ọmọ orílẹ̀-èdè náà tí ó wá yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ṣé ẹ kéèyàn máa jẹ̀bi pé òun campaign àbó òun dìbò fún yàn.
2: Ìyẹn nìkan gan ìyá kan nìyẹn.
0: Ẹ já gbà pé kan ṣe ká tó máa sẹ́rí padà rere. Hello.
10: Hello.
0: Yes sir.
10: Ẹ ti ṣe.
0: Ẹ ṣeun sir.
10: Mo bí kẹta mi gbapá.
2: Ẹ káàárọ̀ sà.
10: Olú ló sọ̀rọ̀.
0: Mr. Olú.
10: Abẹ́lé mi. Àmì yìí ti kàn bá long life o.
0: Ẹ ṣeun
10: sá. Wọ́n aṣọ pẹ̀lú láyé lórúkọ Jésù.
2: Ẹ ṣe sá.
0: Àmì.
10: Pẹ̀lú aṣọ lórúkọ Jésù. Ẹ ṣe sá. Nínú ẹ̀mí nínú àlàáfíà.
0: Àmì.
10: Lórúkọ Jésù.
0: Àmì.
10: Sẹ́ri gbàgbá sẹ́ri mo máa bèrè pé ọdún Nàìjíríà ó dà. Mo máa bèrè pé ọdún Nàìjíríà ó dà. Sẹ́ri ẹ ti sọ pé kì í ṣe àwọn ilé ìlú ní Nàìjíríà dá. Bọ̀ gbàgbá tí àwa ọmọ orílẹ̀ tába mọ ẹ̀tọ́ wa tába mọ sí Nàìjíríà dá lọ́la Nàìjíríà ó dá lọ́la o. Nítorí pé àmọ̀ ẹ̀tọ́ wa la fi rògbòyà kìíní. Àwọn ènìyàn yìí àwa la rògbòwọ́
9: as lagbara lati mu iwo kuro gege bi ofin to ba se ofin wa o sise se se pe paper se se pe apo ka lu kini so nitori pe awa gogo la fi ya jera wa tori pe mo ko wo ni si ijoba to wa ni gbo rewo iru baba to ko wole yi to so ro o ni to pe ohun kante ijoba to wa gbo rewo ke yo wo lati le ko si ikoko ti won si emi si so to ba ye pe Jonathan to ba ye pe won ti Jonathan le ko yo so si di nigba to yo so si di Nigeria o ba ti daju bayi number 1 number 2 number 2 nigba yen baba ri pe ti to da ko pa yo so si di awon to ja awon lowo awon ni o ma ji e awa me kun lo ma gbadu e ko ni baba yen fi so pe so si di scam ni o bo wa yo so si di ni si yi o wa ko wa si yoyo so olowo wa gbadu awa wa wa ninu obi so ko de mi ko mo pe olorun yo gba Nigeria lowo awon ni mara that's it mo mo yen
0: eja mo se ri pada rele ka to lo Adewumi Adekas mo ri atejise yin aje nike fun mi lola ajao mo ri atejise re nbo aba mi bi dada baba tun de seun economy labe abacha o sanju dash dash dash lo abacha gan ma ngbo ariwa ara ilu oloselu ko gbo ariwo wa rara asiko ti toke awa ara ilu gba ara wa lowo ti won pe ara won ni oselu Adedamola Okunlola I'm not fair to you. Beautiful morning to you in the studio. The only way to change the governance of this country is by getting our voters' card and voting in right leaders in the coming election. Our vote is our voice. Thank you. Eshima. Emina nso lati je pe o bere si ni pe voters' card fa won ti o ti gba be lati Friday ose ile October 9 kaloko lo gba ti e si gbaradi lati dibo. E ma gba ke lo fi sa be bedi. E ma gba tori pe e fe gbowo. E gba tori pe e fe dibo ki ojo waju ati ojo ola yin. Kuleda. Dokita Eshimu Eko Atotun lati aro.
2: Ese gan.
0: Ipade wa di Saturday.
2: Bẹni.
0: Labẹ alowo Eledumare. A mo re yin bala se dumare.
2: Ese gan ni.
0: Ese pupo.
2: Ese o.
0: Eh oya Sunday Afolabi ki awon ara le ja lole.
11: Mo ki gbugbu ara le te tu ba da ko lori adeyewo ni pa ma be la aro. E tu pade awon kegbe wa ni aro la da ko mejo. Ese pupo.
0: Adedamola Oloyi de won baba Olomi Elo ko temi je titi gba mi temi ati yan mo lanfani ati pade. Nigeria o da yodun gbagbo kan se. Nígbà tó bá dáa tó dò tá àtẹyìn àtàwà wọn ní fẹnikẹ́ nínú àṣà wá ti lágbára lọ́wọ́ Elédùmarè mú fi ń sọ́wọ́ ọlọ́run eré àti ìdùnnú rẹ̀ kó máa bá yín gbé títí láì. Remain blessed.
12: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọdẹ̀, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayo bayo nínú.
13: Good day, my people. I very much welcome you to this platform. I can very much assure you that I have a special people in the studio right here with me.
14: Okay, brother Ayomide, can you tell us what you are here for?
15: My name is Samuel Ayomide, a consultant at Diamond Project Organization.
16: Professor Yemi Farombi, the former ambassador for Nigeria to Philippines, are the one who saw this great opportunity 14 years ago and partners with Zenith Bank of Nigeria and one big company in abroad, are the one who saw how people are suffering in this country, how many people can't feed their family, how people abandon their projects because of poverty. So these challenges made them bring this opportunity for all Nigerians to help them and assist them to achieve their dream in life. We call it Generations Wealth Secret and Bye Bye to Poverty. This briefing is for those who have a vision to expand their business, or you want to sponsor your children but no money, or you have a big project that you need money for but no money, or maybe you have a loan that you own but you find it difficult to pay it back. Congratulate yourself for listening to me and thank God because solution has finally come. Whatever you need money for, we are going to show you another way to raise funds for it without paying any interest or collecting loan from bank.

nǹkan wọn gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

lásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kọ̀ǹgàgbọ́n màgbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Alákòóso fún ètò ìlera kékeré léyìí tí ó ti pè fún ìdókòòwò lẹ́ka aládàáni láti lè gbógun tẹ̀bi àwọn tó tó mílíọ̀nù 24 bí wọ́n ti ṣe ń pàdánù bí wọ́n ti ń ríran. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ISEC náà ti ṣe ojú òpó forúkọ sílẹ̀ fún ìgbaniwọlé ṣíṣe àwọn òṣìṣẹ́ eléyìí tán wọn ó lò fún ètò ìdìbò. Ìkọlù bàálù òfééfé ìdíròrùn Tigray ló tẹ̀síwájú bí nǹkan ti ṣe ń padà bọ́ sípò bí ní àtẹ̀lé ohun tó ṣẹlẹ̀ ní Mecca. Israel ti ṣàmì àyájọ́ ọdún kẹfà ìkọlù Hamas ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2023. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé Messi fòpin sí iṣẹ́ rẹ̀ bí agbábọ́ọ̀lù pẹ̀lú bó ti mi àwọn tó sì fi mọ́ ìrànwọ́ méjì eléyìí tó ṣe bí kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina bá ti ṣe bọ́dùn dúùyà fún ikọ̀ Benin pẹ̀lú àmì ayò 3-1. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso kékeré fọ́rọ̀ ètò ìlera láti alọ́fọ́rọ̀ ètò ìlera àti ìgbé àlàáfíà àwùjọ Dókítà Isaac Adékunlé Sàlàkọ́ ló ti pè fún àfikún ìdókòòwò lórí ọ̀rọ̀ ìlera ojú lẹ́ka aládàáni. Ó fìròyìn léde nípa 20 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó bí 24 million, eléyìí tí wọ́n ń gbé ayé láì rí ojú ríran púpọ̀ nínú rẹ̀ tí wọ́n lè dínà rẹ̀ kó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ré wọ́n lè tọ́jú àwọn kan. Sàlàkọ́ ló wá ra owó ẹ̀bẹ̀ náà níbi ìpàdé àwọn elétò ìlera ojú ti ẹ̀ka aládàáni àti ti ìlú eléyìí tó wáyé lánàá òde yìí nílùú Àbújá. Níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ lórí bí pípàdánù ìríran ẹni èyí tí wọ́n lè tètè dóòlà lákòókò kí nǹkan òun tó ṣòro bí ó ti jẹ́ ìṣòro lẹ́ka ìlera bó sì ṣe mú nǹkan burú sí ni ó wá sọ̀rọ̀ lórí bó tún ṣe ní ìpalára lórí ọrọ̀ ajé àti àbájáde rẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ tó fi mọ́ ìgbáyégbádùn àwọn ìdílé kọ̀ọ̀kan. Alákòóso ọ̀hún ṣàtẹnumọ́ nípa bí orílẹ̀-èdè yìí kò ṣe lè dúró lórí àǹgbára lé ìrànwọ́ láti òkèrè wá tàbí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbowó sílẹ̀ fún ìdásílẹ́ka ìlera ojú. Ó rọ àwọn ilé ìfowópamọ́ káàkiri tó fi mọ́ ilé iṣẹ́ tí wọ́n ń pèsè kan tó fi mọ́ àwọn ilé iṣẹ́ ẹ̀rọ para ẹni sọ̀rọ̀ ẹ̀ka ohun àmúṣagbára àti àwọn okoòwò mìíràn láti mú ètò ìlera ojú máa ra ètò ojúṣe ìdásí nílé iṣẹ́ kó wá wọn. Àjọ olómìnira ti elétò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ yan ISEC ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìgbaniwọlé ṣíṣẹ́ fún àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n lò fún ètò ìdìbò ìgbìmọ̀ ìjọba àbílẹ̀ ti ọjọ́ 19 oṣù kejìlá ní ìpínlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde oníròyìn tí alága àjọ náà buwọ́lù ẹni tí í ṣe ọ̀mọ̀wé Hafiz Adeniyi ó fọ̀rọ̀ léde nípa bí ètò ìforúkọsílẹ̀ fún àwọn epo tó wà ń lé ọ̀hún bí ó ti wáyé láti ọjọ́ 5 oṣù kẹwàá títí di 20 oṣù kẹwàá ọdún 2026. Àtẹ̀jáde ọ̀hún ló wá darí àwọn tó bá fẹ́ ṣe ìforúkọsílẹ̀ lójú òpó ìgbaniwọlé ṣíṣe àjọ náà láti ṣe ohun tó bá yẹ láàrin àkókò tí wọ́n fún wọn dé. Àjọ ISEC ó kéde wípé gbogbo àwọn tó bá fẹ́ forúkọ sílẹ̀ ó ní wọ́n gbọ́dọ̀ ní nọ́mbà ẹ̀rọ para ẹni sọ̀rọ̀ ilé tí ń lọ tó fi mọ́ ojú òpó ìfàtẹ̀jíṣẹ́ sọwọ́ síra ẹni ti ímeèlì àsùnwọ̀n ilé ìfowópamọ́ tó ń ti àwọn ìwé ẹ̀rí lórí ètò ẹ̀kọ́ tó yẹ. Ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ yan APM náà ti ṣàfihàn ọ̀rọ̀ wípé olùdíje dúpọ̀ ààrẹ àwọn iyan onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ní àfojúsùn ìdìbò 1,80,000 nínú ètò ìdìbò ààrẹ lọ́dún 2027 eléyìí tó dúró fún bí 2/3 tí àwọn àkójọpọ̀ orúkọ àwọn olùdìbò tí wọ́n ṣe ìforúkọsílẹ̀ tó jẹ́ 3,100,000 lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹni tí wọ́n jọ fẹ́ kọ̀wọ́rìn díje dupò tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí lẹ́ka àjọ aláàbọ̀ tẹlẹ̀múyẹ DSS Lawal Daura olóṣojú gómìnà níbi ètò sísọ lójú àwọn ìgbìmọ̀ ìpolongo wọn
eleyi ti o waye lana ode yi nilu Abuja nibe oni dara ti so loruko gomina ipinle Oyo lori ipinu egbe oselu elege APM lati jawe olubori ninu oro re oga agba fun igbimo alamojuto ipolongo orilede Felix Yat o soro nipa bi gomina Makinde se jade lati dupo are eyi ti o faaye gba apa gusu lati le pari sa olodun mejo won pelu atenumo wipe to the bodun 2027 ni o je anfani fawon orilede Nigeria lati le se ipinu atona ibi ti orilede yi ndari lo iko ologun to ni ibasepo pelu ijoba nse kolu ado loro balu ofefe dironu nilu Ethiopia ni ekun Tigray pelu bi won tin fikun okun ija won gege bi ogagun iko alaabo to nri si oro alafia Tigray se filede eni ti se Emias Abubu o soro lori lati agbegbe Mekel pelu iroyin nipa ifowosowopo ijoba apapo ati awon omologun eleyi to nje ki kolu o waye koju awon ajagun Tigray olori ijoba Ethiopia Abiy Ahmed o seleri lati mu ipesomo bi ati igbogun ti wale wahala otun ohun lo tele bi won ti se gba papako ofurufu Mekel eyi ti awon ajagun Tigray gba ni ojo ketale ni ogonu osu kesan bo ti le je pe awon ologun ti ijoba apapo won pada gba agbegbe na bi royin se filede ogun loko awon ero lo ti gbera ti won se duro sojo popo ni tibuto do lo faranse bi ife onu alagbara awon akeko bo ti se tanka ti o fe kan awon obi won to fi ma awon akeko ni ile eko giga Fasiti ati awon egbe orisirisi gege bi akojopo iroyin awon ero ohun ni won wo lati gbangan Plasto La Republics ni lo Paris ti won se npe fun afikun awon ohun elo fun ile eko ati adeku igbese ipa ati ikolu awon olopa olori ijoba France Sebastian Lecornu lo ti bo enu ati elu logbodiyan ohun pelu itoka si wipe awon osise bi 95 akeko oko le ni gba de marun to fi mo awon olopa oko le ni 75 oni won farapa na osele na awon ara ilu Israel sami ayajo odun keta ikolu eyi ti a ma si lewaju re to waye ni ojo keje nu osu kewo odun 2023 to si mo emi eniyan to le ni 6000 lo to fi mo awon otale ni gba de mesan niye eleyi ti won ko sinu egbe kan ahamo ayeye iranti ohun o waye ni gbogbo ilu Israel o bere pelu akoko idake jeje ni nkan bi ago 6:30 ko iseju kan ni idaji ni dede ago ti ikolu na waye iroyin salaye nipa bawon molebi kokan ti se peju pese lati se iranti eni won ni gbangan Kibbutz Ferozza pelu awon ero miran ti won sabewo si agbepe bi ayeye olorin Nova ti awon to de die ni irinwo ti awon ti jade laye nbe ninu iroyin re idaraya lagbaye Lionel Messi fopin si sa ise re gege bi agbabolu iko egbe agbabolu Argentina pelu bo ti mi awon ati iranwo meji to se gege bi olubori agbaye se fidi iko Bene Remi pelu ami ayo meta si odo ni Buenos Aires ifese wonse na waye lana eyi to sami farahan alase kagba ati Messi fun iko egbe agbabolu Argentina leyin to fidlo bi odun 21 gege bi Inter Miami se filede Messi o se ranwo fun Nicolas to fi mo Nico pass ni akoko to mi awon elekeji ni akoko ti o wa ro irin ajo ise re pelu iko egbe agbabolu Argentina Messi o soro nipa bi aso ti ohun ti wo fi gba bọọlu fun orilede ohun koja nkan bi 20 bo ti se je ohun iwuri nla fun ohun eji lopin akojopo iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si alakoso kekere fun oro eto ilera ati igbe alaafia awujo dokita Ijak Adekunle Salako lo ti pe fun afikun idokowo lori oro ilera oju fun awon aladani o fi iroyin lede nipa ogunlogo awon orilede Nigeria bi 14.4 million eleyi ti won gbe aye lai niran pupo ninu re ti won le dina re ko to sele be si re won le se toju awon kan be
Ajo Lominera ton risoro eto odibo ipinle Oyo iyan ise eke ni won ti bere eto gbaniwole sise fun awon osise eleyi ti won lo fun eto odibo igbimo ijoba abile ti ojo kokandinlogbon osu kejila ni ipinle yi. Awon iko ologun to ni ibasepo pelu ijoba nse kolu ado loro balo fefe diro ona ninu Ethiopia lekun ti gre pelu afekun okun ija awon tin lo kikan kikan. Awon aralu Israel won sami ayajo odun keta ikolu eleyi ti Hamas lewaju re to waye ni ojo keje osu kewa odun 2023 yi to mu emi eniyan to le ni egbefa niye lo to fi mo awon ota le ni gba de mesan eleyi ti won bo sinu ahama gbekun. Lionel Messi fok mo sisa ise re gege bi agbawo olu Argentina pelu bo ti mi awon to si se iranwo meji eleyi to se gege bi olubori agbaye bo ti se fidi ko bene remi pelu ami ayo meta si odo eleyi tan gba ni Buenos Aires. Eyi lo pin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo to nti atunto iroyin na lo waye latowo Kemi Sola Williams e darapo mo wa lawon oju opo ayelujara wa gbugbu Wells Radio 893 bakana e ba wa nife ke si ba wa pin kaakiri loju opo itakun ikanne banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun iroyin eleyi to ba soju yin te fe ka ni mo nipa re e kan sinu kulu ikoro injopo wa lori number yi 0916893200 oye olorun adegoke loni iroyin yin e seun te n gbo wa o olorun yo bokun fun yin e ku kale.

tó dariwo ẹjẹ́ yẹn dú ẹ ní gbogbo ọjọ́rú wẹ̀ẹ́sẹ̀ láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM. Apostle yín lórí afẹ́fẹ́ lónìí ẹjẹ́ parí ẹ kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo. The voice of the voiceless is here. Telephone 08058816462. Kò tó dariwo ẹjẹ́ ká yanjú ẹ.

0: ẹ tẹ́tí léko láti gbọ́.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

0: obinrin, I'm a woman, superwoman ni mi looto. Moni epo ki n feel ara mi ro le losan tini. Orin so oni obinrin ni mi obinrin rere, superwoman. Idatele dada mi ida ire ida oto ni. Bi mo tin kira mi gan won pori awon baba gan mo ovu. Ipe Olorun o mo dupe tori po da mi lobinrin. Abi bo ni elere yen so ni dupe ti e na.
1: Mo dupe temi tori ti mi ba lo jobinrin.
0: Ati lo dun eju.
1: Ati lo dun mi ju.
0: Gidigan.
1: Gidigan.
0: Ju.
1: Olorun. O ma ti ku. O ma ka mi la.
0: Pele.
1: Omo dupe lodo. Ti ba wora mi ngba mi ma wo pe emi Olorun da bayi.
0: Omo te
1: mo ma nfo lo ni 1 million gbosa
0: o ga ni
1: gbogbo seconds o da mi da o da mi lawo ara re thank you Jesus
0: o se o
1: baba dada
0: Olorun o se o ewo atuti debi atinde e tu wo pon wo la tu gbe wole sori eto losan tini owo alaafia na ni abi elerin eyin
1: be ni o
0: owo alaafia owo idunu eyin o akiyin kaabo e ka san ni gbogbo bi ti a fe fe ikan ni kanga gbogbogbe Wells Radio 89.3 FM gbogbo bi a fe fe ikan ni yi fe de o mo si wa kiyin kaabo sori eto yin eto wa ohun obirin lori ikanni kanga gbogbogbe Wells Radio 89.3 FM fun anfani awon to se ngbo eto ohun obirin lakoko ta tu wa fe owo pe ankira wa gege bi obirin wole e le mo won pe eto obirin ni be ni eto obirin ni sugbon eto obirin na ko eto gbogbo wa na ni nitori pe lori eto yi ko si ta ki pekelu se reto yi eleduwa fun wa ni ogbon lati gbe kale a gbe kale pelu ogbon ilu Olorun lori ikanni yi lati fun awon obirin aye lati ma soro soke be ni se mo pe bokunrin ba won bo ba woro lolo kan bayi obirin na tu woro na ni ona mi iyen ni pe we see through the lens and the glasses of a woman lori eto tini gbogbo bo ba tin lo loro aje wa ni amo npekelu oro esin na ni amo npekelu oro oselu amo npekelu se wa ni to je wa loju logunju lori ikanni kanga gbomogbe o ni oro molebi be ti mo pe ikanni molebi akoko ni ipile ta wa yi o ni kanni Wells Radio in to ba si jo mo molebi ki molebi wa lalaafia ki ti amo pe ti molebi ba wa lalaafia gbogbo ilu o ro yo ro gba yo
1: igbe ni ilu
0: be ni in to je wa logunju in to ba to wa jo mo molebi amo npekelu lori eto ohun obirin losan ti ni edapun edarapo mo e ja jo se o be ni yo dun gbogbo si kan si nitori pe awon iriri aye awon eyan kokan la to ma ti fi ranse si wa la ma mu gbo asimo mu eko amo mu kan nbe awon oro to ba se nlo bo ba je olori orilede wa na lo soro kan to si ta mo to ye ka wo obirin na pekelu amo so lori eto yi e sugbon e je kin tete wa fi asiko yi so fun gbo obirin tin gbo mi patapata npe bi eto idibo odun 2027 tin bo lona se e ti gba lati gege bi obirin se e ti se se eyin obirin o emi e wo e je so fun yin losan ti ni e mo kan mo jo ijo leyin awon baba le baba ke o e je mo ta fe yan gangan gege bi obirin e mo wori asiko nbo ta pe obirin to je asoju oloselu kan ti wa ba wa soro daada
1: lori ka wa na soro soke
0: be ka wa na si soro soke ka mo ta fe e wo o ko temi o yi pada o temi tope akiko li e ayaki lo ki ka bo sori eto ohun obirin fun so to fun to san to ni elerin eye mo se ti goju re bo ni salafia
1: alafia mo wa o e ka so gbogbo eyan ara le e ku jo meti jo meta salafia ni mo ba yin re bi mi na ti wa ni ayin e ku dede asiko ni gbogbo bi ti owoja eto yi ba nde eto ohun obirin na lo de se ti igbo yin losan ti ni fun eni to ba sese darapo mo gege bi temi to pe aya kin ti se so wi pe ki se pe ohun obirin ni won so nbe a mwenu ba orisirisi nkan to je pe lati awujo wa ninu ile ni abi ni dise abi ni po oselu ko si nta mwenu bambi sugbon nkan ti mo fe ke se fun mi ni pe e fa pere tedi ta ba le je pe nsise lowo na ni e ra gbe radio yin si egbe yin kera ma fi okan ba wa lo tori pe nkan ta fe so lori eto leni o je n to se pataki fun atako atabo ati odo ati arugbo tori pe akiesi o se pataki ta ba derale a ma n so pe awo obirin ma n derale okunrin na n derale ka ma so pe awo obirin ni won e ma ti rejo bayi no n ta fe menuba leni o se pataki e para le yin e pe aburo yin bi lo wa lo gbe si West Radio 89.3 FM ko ma gbo tọ́n sọ lọ́wọ́ lọ́wọ́ ó ṣe pàtàkì kọ́lọ́run kò mọ̀ fi ṣọ́ ẹ̀ṣọ́ wa orúkọ tèmi ò yí padà olúwa tí mi lẹ́yọ̀ abdulatif lèmi ń jẹ́ ẹlẹ́yìn ẹyẹ tí kan ní kàn gágún mọ́gbẹ́ ẹ ṣeun tẹ́ wà pẹ̀lú wa ẹ kú ìfẹ́
0: ẹṣeun ẹṣeun tí ẹ ń gbọ wa sórí lórí ètò lẹni ẹjẹ sọ fáwọn ará lé pé a pin sí ọnà méjì ní abala méjì la pin sí abala alákọọkọ tìlí ni mo ní pé kí n fi sọ fáwọn èèyàn kí n fi kí àwọn èèyàn wa nílò pàápàá jùlọ àwa obìnrin nítorí pé arábìnrin kan fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ránṣẹ́ ó wá ní ẹ̀yìn ìgbìmọ̀ ohun obìnrin ẹ dákun ẹ tètè bá mi sọ fáwọn ẹlẹgbẹ́ mi tó jóbìnrin kí kálukú tètè ṣe kíni kó lajú ẹ lẹ kó tètè mọ tí ó ṣe o wọn ní ẹfura lóògùn àgbà ẹfura nítọ̀sán tìní bàbá ti wá fún yín lára tán tá a ti nà ń bẹ̀ ta ọkọ̀ gbọ́ wá ní alákọ̀ọ́kọ́ ìyẹn four segment ẹlẹ́kẹ̀ẹ́jì ẹ̀wẹ̀ ẹlẹ́rẹ̀ ẹ̀yẹ ẹ̀yọ̀ ó gba ìpè kan oní òtún wàá bá mi nà ní ó bá mi sọ fẹ́ yàrá lé ìyẹn abala kejì ni o ìpè tó ló gbà ọ̀ ẹ̀yọ̀ ṣé pé kò mọ̀ lágógó ni ṣé ìpè kò lágógó
1: èmi kẹ irú àwọn dájú wa ìbáyọ̀ ọlọ́run
0: ó ti dábà kò sí wàhálà ẹlẹ́rìn yóò wà bá mi nàbẹ̀ fún yín ìyẹn ní ẹlẹ́kejì ń ta kó wá sórí ètò lẹ́nìí ṣùgbọ́n lálákọ̀ọ́kọ́ ọ̀rú ẹ̀ bí mo ti ń pariwo pé ẹ fura wọn ní kíní kan òfura
1: pánsá òfura pánsá jánà
0: òfura àjájìn
1: ṣé ẹ lè wà fura ńkọ
0: ọlọmọdé yóò kó wa lẹrù lọ bẹẹ ni sórí bí mo ti gbà tẹjíṣẹ àyà mi lágara pé ṣé pé àwọn ọgbọ́n ọdún táwọn èèyàn mọ̀ ní kí ló dé tó ṣe pé èyí tí ò dára fi máa ń ṣe lórílẹ̀‐èdè yìí àwọn tá a fi ń ṣe àwọn tó ní ọgbọ́n ọdún gidi tó fi ń ṣe nǹkan gidi wọn kéré jọjọ ṣùgbọ́n ọ̀nà tẹ́lòmíì ń gbà ló tọ̀dọ̀ tiẹ̀ kódà bí èèyàn bá gbọ̀gàn yóò pé kí ló tún dé níbo la tún bára wà yìí lórílẹ̀‐èdè nàìjíríà arábìnrin kan ló fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ìgbìmọ̀ ohun obìnrin ní ọ̀sẹ̀ tó kọjá ó ní pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ sóhun ó kọ́kọ́ ní kíkà bó òun dúpẹ́ náà ní pé ohun obìnrin mò ń bá ń dúpẹ́ torí pé tèmi ò gbé kí wá ló ṣẹlẹ̀ gan arábìnrin nígbà tí mo wá kà á mo rí pé tó bá ń gbọ́ kí ọkùnrin ó tọ́ pé ó jọ pẹ́ lọ òun lọ arábìnrin yìí ó tó kọ̀ mí ó tọ́ pẹ́ arábìnrin yìí ni pé ní ìjọ tí àwọn lọ ó lẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì làwọn ó ní ìjọ tí àwọn lọ ní pé ó ní arábìnrin kan tó darapọ̀ mọ́ ìjọ àwọn bí oṣù díẹ̀ sẹ́yìn nínú ìjọ náà ni òun ti mọ arábìnrin tó darapọ̀ mọ́ ìjọ wọn òun ti wà níjọ tipẹ́tipẹ́ kó tó pé arábìnrin yìí dé
1: kó darapọ̀
0: wọ́n ní arábìnrin tó sì darapọ̀ mọ́ ìjọ wọn yìí pé gbogbo ọ̀nà ló fi ń ṣiṣẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bó ti sọ ó ní gbogbo ọ̀nà ló fi ṣiṣẹ́ fọlúwa ni pé mo máa ní pé a ṣe nǹkan báyìí arábìnrin yìí ni ó lè wájú mo bá nípa àfẹ́sẹ̀ pẹ́pẹ́ fúrú arábìnrin yìí ó ti léwájú ẹ̀yọ́ arábìnrin yìí sì ni ìrí táwọn ọmọ rí nínú ìjọ ìrí tó jẹ́ pé ẹni tó dáńtó ni o akíkanjú nìkọ́kọ́ ó ní burú jì ní ọwọ́
1: tó ti yé mi
0: ó ti yé ọba ó dáńtó dáadáa ó lówó lọ́wọ́ dáadáa tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ní máa ń ràn lọ́wọ́ àwọn tó bá kù díẹ̀ káàtó fún un
1: nínú ìjọ
0: bẹ́ẹ̀ ní ràn lọ́wọ́ ni ó ń sọ síìdì náà máa ń pè só ti yé ọba àwọn ó wá ní pé ní ọjọ́ kan ìgbà táwọn parí ìsìn ní ilé ìjọ àwọn arábìnrin yìí ó wá sọ pé àwọn bá fẹ́ gbé ọ̀kadà káwọn ọmọ lọlé arábìnrin wa ní ọ̀wà ẹ jẹ́ ń gbé yín délé ebi mọ́tò mi rèé kò sí níbi kò kú níbì kan tí mò ń lọ ẹ mọ̀ bọ̀ ẹ jẹ́ ń gbé yín délé lẹ́nu kan arábìnrin yìí ṣáà ràn wọ́n lọ́wọ́ ó gbé arábìnrin tó fi ẹjọ́ rẹ̀ tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa tó ti yẹn ó gbé e délé arábìnrin yìí lòun ní ọmọ mẹ́rin ọmọ alákọ̀ọ́kọ́ òun ni first born òun ó ló ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn 15 years obìnrin ni pẹ̀lú ọkùnrin mẹ́ta ni pé ó wá ní pé látìgbà tí arábìnrin yìí ta kápẹ̀ ní aláàánú èèyàn tó ti gbá wọn dé ilé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ táwọn bá ti lọ lé ìjọsìn ló máa ń ṣe kíni ló máa ń volunteer láti gbá wọn dé ilé tó ti yọ bá ń pé hopping coming ẹ̀mọ́ ẹ̀wọ́ lébọ̀ kí ló wà bẹ́ẹ̀ tàdúrà sàmì ni ká rọra lọ́wọ́ ni ó bá sì gbá wọn dé ilé wọn ní táwọn bá ti ń lọlé ìgbà míì arábìnrin yìí yóò ra ìbísíkí àwọn nǹkan kan wẹ́wẹ̀ fún àwọn ọmọ òun kí ló wà bẹ́ẹ̀ bí ọlọ́run náà lájọ ń ké pè tá a sì jọ ń ṣe ọlọ́run ní tòótọ́ tọkàntọkàn ẹyin o arabirin yi o se be o ni arabirin yi se anu ati in to se fun ohun ati molebi ohun koda o se lera lera bi osu beta
1: inukujin
0: ah eleri eye inuji ni o bi bo ti boro bo o wa ni o ti wa de bi pe ojo kan wa wa arabirin yi iyen iya laanu iya daada bi bo ni ka ti pe won lo ba di ojo kan lo ba di pe o wa si ile ohun lala kokon lai je ko ohun mo awon omo ohun lo njise kale pe ah mommy o laanu wa ti wa nbe wa eyin o o mo tun ti wa o
1: laanu samaria
0: o saanu wa gba te si ile gan ni koda o gbe nkan bayi wa awon pe ah lai se pe mo bere ah o da e mo se pupo o ah eyan olorun le ni lo to koda olorun ran si le wa ni
1: o yi tun le rojo fun die na
0: ah ohun be nbe lerin eye iwo ko yi lo ba di pe arabirin yi akun e ti okan re ti okan arabirin ti ti o fi atejise ranse o ni okan ohun ti bale lori arabirin pe eyan olorun daada ni o wa lo di ojo kan ojo buruku esugbo mi mo na pe lo ba ni pe ohun o sile arabirin na si tu wa bu ti mo nwa o wa ni pe arabirin ohun ni arabirin yen so fun awon omo re to ba ni pe momo won iyen ohun o o ni pe ko won lo se shopping fun won o wa ni pe akobi ohun para fu pe akobi ohun to iyen to je omo omo odun 25 o wa lara fun akobi ohun pe mommy o fi iru structure bayi kale kan to jade nle sugbon arabirin wa ni se wa ba ya ya laadu ni o se wa mo paro fun yin ni mommy yin na pe mi na won ni pe ki ko yin jade ki lo se shopping fun yin se di bo se ra kan fun yin ni o ni te pon awon omokunrin meta yen to je aburo egbon aburo akobi number 1 nu oko arabirin yi arabirin ba ni yen ya laanu o wa ni first born won ni pe ohun o ni lo pe won o duro sile ti mama o fi de lenu kan arabirin ya laanu lo ba ko omokunrin meta lo ba ko si ni moto lai je pe ohun mo si kiko to nko won lo wo elerin eye ka mo foro ogun nitori ijoba akoko arabirin ba lohun pada dele lohun bi akobi ohun pe edakun awon lagbaja lagbaja da oni mommy ebeyin le ni pe ki iya laanu wa ko won he oro ya bibi lo ba di pe ohun pe number iya laanu number o ba lo o number o ba lo o lohun ba fi pe tan pe ara adugbo e gba mi lenu kan yo arabirin ba lo fi ejo sun di ago olopa ile to sumo won ka dupe lowo awon olopa to ma fe sise won won a sise won doju ami ni logo ni won ti bere si ni tagiri ti won bere si ni ya won moto kokan wo lona express ka mo forogun elerin eye arabirin ba so npo na express ona moto oju popo bi pe yan travel ni won ti ri arabirin yi pelu awon okunrin meta o se hun abo ri pe ile aye ti di nkan mi bayi se ti ri ti a ba mu awon oro mi wa dabi pe tele yi sele arabirin yi fi atejise ranse si wa gangan ni o sele si ni mo fi so pe abala lakoko to ni lori eto a fi sare tara wa jide o gege bi obirin pe ka mo sun lori to ye ka se gege bi obirin ki lo ma fa te pe ta ba ti le to fe sanu wa pere ba a ti dara le
1: so mo temi ma so temi tope sori awon okunrin to ma so pe awo obirin la ma n gbabode wonu ile wa hun oparo
0: nigba mi o le mo je gbogbo gba
1: tori bo se wa lokunrin bo wa lokunrin mi wa to je pe to ba tu pere pere oro ile re sile nta bayi ma o pe sokunrin de lele abobirin ye tun ma yewo pe abi won wa jo okunrin ni tori e seri akiyesi se pataki ta ba ti riyan je mo pe inu ta inu wa yi
0: o jin
1: de le rinu ta ba ti riyan to ti soju anu elomi wa to je pe ato fun pe omo to ko lo elomi wa to pe ipalara to ma se fun yan ti wa fi ti onitorun gan ku onle oko tabi to je pe ipara ta se fun ti a sakoba fun nipa pe ka fi ara le ko fi ma won lokada gan to ka bara wa n gbe lori to pe o lo ma n gbe ma je kon ma gbe nde junction le yin
0: kon ma mo go bi
1: ko ti bole kon ma mo lokada mi ati mo ga customer kini kon ma bi to ti bole to ba le ti ri pon lokada yen ti si ni
0: to so yi na le o to so yi mo binu o mu
1: elomi waju le no ti so geregere ati fese rin wole bayi
0: a elerin eye emi ti ri bi to se pe arabirin kan mo ri to je pe olokada ni wa mo n gbomo re laaro lo lewe ni o tu da pada ni irole laye ti o dabi pe ti o ni ke awon mole to ba je pa awon to ti dagba ni o okan mi bale sugba awon omo yi awon primary school omo leje leje
1: le won da ko je omo to ti dagba elomi ani awon family bike ma awon ni looto eyan buruku ti be eyan rere je sugba nti mo fe so fun awon eyan wa ati awon eyan wa to nbo wa nile kakiri ni pe seri won ni oju lala kan fi nsori
0: aha o se o
1: koda ninu njo ta wa wo pa anti yen won ki soro jeje no ma nlo se mo nkan to wa nu e oni tagidi dagan e o ma se patapata seyin mo boya patapata yen bo se ri niyan ta ba ti ri eyan ifun ko je pe o le ti ma wa elo je bi yen tete se ala o tete sise to fe se ni imi o wa lara wa do pe laarin odun kan odun meji yo si ma so lohun ti faye gba ati se bi yen ni ti won wa elo ba ti ri nkan ofe bayi ton ma ni ayi nkan ofe wa nbi kan e ma ra won yen to ma pe sibe
0: kile to birin se bayi nature ni abi obirin mi wa to je pe ko ba sa ti ri nkan ofe bayi o ti dara ni
1: ati wa wa flexible
0: won o so be
1: a
0: mo ra won obirin to to
1: de akiko mo so fun o na mo so fun pe won ni ati wa wa flexible
0: ati e wa flexible
1: emi o mo yin
0: o gbo ti o kan re ti e ti yi koja be boya riri aye to ti ri lo je ti ri
1: emi n woran o le ri kin woran anonsi yi mo n bo lati oja mu lora oja ni to de se pe o ti re mi bi eni wi pe to ma fun mi lomi gan leyin omi nikan ni mo n le mu mo wa de mo le te ni mo ri pe awon eyan sapo e da fun kinan
0: kinan tun surubo
1: kinan surubo
0: baba si wo sa pe obirin ni mo n poju
1: won ni ko fun wa ni nkan ofe mo wa ranti ni ogun pagba ti mo fi nko se ngba yen iran lawon eniyan nwo to fi nji awon mo lo won se magic fun won ati iya to pomo ati obirin to ganu le bayi
0: obirin birin kilo eta
1: obirin to ba nwo ewo ran lo yan abiamo e akesi ka se ka je ojulala kan fi nsori
0: ka joju ojulala
1: kan fi nsori tori pe tolorun ba nsoyan na
0: ibi to pari ese se ri mo ti so lara abala akoko teto yi eyo lati fi tawa giri ni pe obirin e mo sun koda ati okunrin gan pelu ehe eyi to ba je pe iyawo yin o si bi iyawo sugbe ile n gbo e tete pe iyawo yin ko wa gbo eto yi
1: se mo pe okunrin mi wa wa to je pe iyawo ma n je pe ise ti ale lo ma de
0: beni
1: to ba de ti lo ko awon mo school o le jojo ko odo yabisi kan ni o ko awon mo si pe yabisi to n tate ni bi ejo awon mo ma do do yin dale to wa olokara ma gbo won wa bibi ti mo yen ti moju toja ati ko le moju ta won mo yen
0: be loju amo doju eni
1: olorun lo nso mo pe eh nigeria ko olorun ko saanu ko ka sa ni ka ma sise
0: amen
1: sugbon ta ba se nse ta n gbadura na ka tun ma fi iso olorun ka ma fi ta ba tin fi iso olorun so ka tun ma fi oju lara kan fun iso ki yan ma wo omo pe je ma wo lo to olorun lo n ba wa to won sugbon ka wa na ka foju lele
0: ka foju lele wo ja senu ni dede sibi ni abala lakoko ja sare seto mi na nigba ta ba pada de e wo call ipe to lo gba mo pe ko se pe lati mo lo agogo sugbon eleyi gangan ta fe so yi o wa important you nitori pe in ton pa arabirin kan bo ti number fun mi in ton pa arabirin kan lekunnu
1: afi kawon yen ba wa
0: kawon yen ba wa dasi ja sare da to mi na nigba ta ba pada de a te si waju lori eto ohun obirin e mo yi ku o nbe o

0: nǹkan tó ń sọ yẹn ó wẹ̀ yìí láàrin àwọn fámìlì tí wọn kàwé. Tó bá jẹ́ wípé gbogbo bó ṣe wà yẹn wọ́n kàwé tán níṣẹ́ lọ́wọ́ wọn ní tẹnitẹni rò. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Wọn ní tẹnitẹni rò. Bọ̀ tó bá ti pé ọkùnrin ẹnìkan lọ́wọ́ ẹ̀ jí sórí inú fámìlì yẹn problem ló máa jẹ́ níyàwó àtàwọn ọmọ. Olùfíṣàn bẹ́yẹ ìyàwó yẹn gbúdọ̀ kó fàdúrà ní síbẹ̀ kọ́ má kàn pa. Àwọn àṣànà kò sí wọ́n sọ pé kò jẹ́ kó ṣe fáwọn kò yẹ kí ẹ̀gbọ́n àwọn kó ṣe fáwọn. Ìyá náà ní ọmọ kò jẹ́ kó ọmọ ń ṣe fún òun. Irú situation bẹ́yẹn ó máa fún fàdúrà ni. Wọ́n wà lánẹ́dù tó máa wà lánẹ́dù fámìlì yẹn ìgbẹ́ òní. Bí ẹ̀rọ bímọ mẹ́rin kíkọ wà ní prayer ministry kan wà ní kọ́ńtì tó ń ṣiṣẹ́ ṣáwá láì pé a máa rójú àìpẹ́ nìkan ọ̀tẹ́ ìdúró sóhun. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn.
1: Ojú ìtúnú. 0916 jẹ́ pé nọ́mbà tá à ń bọ̀. 0916-893-1000. 0916-893-1000 tàbí 0915-333-4893 tàbí 0911-3-8-9-3. Ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín náà ránṣẹ́ sójú òpó Facebook wa, a sì kà á síta. Nǹkan sọ yàn pé mi ò tiẹ̀ rí ro.
2: Àwọn olóòtú ẹ̀tún gba mí rorobó ní nǹkan sọ yìí. Orí ọpọlọ bọ̀dá yìí ò ní dọ́gba.
1: Àmì àmì.
2: Torí gẹ́lẹ́ bí wọ́n ṣe sọ yìí ni pé ọmọkùnrin ó ní olówó kan láàrin òtòṣì mẹ́fà. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni torí kódà pé bọ̀bọ́ yẹn náà nìkan náà ni Ọlọ́run fẹ́ ṣẹ́gi ọlá dáadáa fún. Pé kó tó di pó márì gan ló ti kọ́lé tó ṣe pé lẹ́yàgbà tó kọ́lé ta àwọn ilẹ̀ tó tún kù gan.
1: Ó ṣe dáadáa.
2: Tó tún ṣe dáadáa.
1: Ṣùgbọ́n ṣọ́wọ́ yóò
2: fi nígbà tó dẹ̀ tún ní ó ti fún ẹ̀gbọ́n ẹ̀ bí gẹ́gẹ́ bí obìnrin ṣe sọ yìí pé ó ti jíjìwò pé ẹ̀gbọ́n òun tóun tẹ̀lé tí ó ti máa ń yọ òun lẹ́nu kó tó di pó níyàwó gan. Bóyá wọ́n fẹ́ ṣe wedding kù dẹ̀lẹ̀ ló ti ra ilẹ̀ éka kan pé kíyẹn fi máa dáko. Wọ́n ní padà sọ pé kó máa dáko. Òun dẹ̀ ń ṣiṣẹ́ ìṣe kínní kan, òun ṣiṣẹ́ ọ́fíìsì.
1: Ṣé kò ṣe sense of entitlement ní báyìí? Ẹ̀wọ̀ ẹjẹ́ pé nọ́mbà ta orí arábìnrin kí ni kò ṣe gangan báyìí? Nítorí pé òun ló dàbí pé ó ń gbojú búlí ọ̀dọ̀ mọ̀lẹ́bí ọkọ o. Nítorí pẹ̀lú ohun tó sọ yìí, arábìnrin yìí gan ló tún ń bu ọkọ láṣìírí.
2: Bẹ́ẹ̀ ni tó ń bá jáde báyìí wọ́n á ní ọmọ àwọn ilẹ̀
1: lóhun ò
2: ó níṣẹ́ lọ́wọ́ tó ní ṣọ́ọ̀bù títí ẹ̀ ṣé bó náà ti níṣẹ́ kó tó di kó lọlé ọkọ̀.
1: 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-333-4893 tàbí 0911-3-8-9-3. Jẹ́ mú pè lé. Hello.
3: Hello.
1: Ẹ káàsán o. Orúkọ yín àti
3: bíi tẹ́lẹ̀. Orúkọ mi ni Fẹ́mi Sọ́lá.
1: Ẹ ṣeun.
3: Kẹ́mísọ́lá Àlàdé láti inú gbàrà yìí.
1: Ìyá wa Kẹ́mísọ́lá ẹ̀ káàbọ̀ sórí ètò.
3: Nípa tí wọ́n ń ṣẹlẹ̀ ní ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́mi náà. Ní ìgbà tí kò tó di ìfọ̀fẹ́ ọ̀sìn, ó máa ń ṣe fún àwọn àbúrò àwọn àwọn àbúrò ìfẹ́ sí ìgbà tí mi fẹ̀ tán. Mo ṣàkíyèsí wípé táwọn máa ń ka mẹ́sẹ̀gì ní orí fún táwọn ọmọ yẹn máa kọ̀ ṣe yóò wà nígbà tí ò sí ẹ̀ tí ò sí ìmọ̀ràn wọ́n ṣe fún ọmọ àwọn tí wọ́n máa ń tó máa ń jẹ fún àwọn ọmọ àbúrò ẹni àbúrò tẹ̀yìn ọkùnrin ni o. So wọ́n á ṣàkíyèsí pé lẹ́yìn ìgbà tó ń ti wá ní fámìlì ọmọ ti kúrò lẹ́yọ kan méjì àwọn ọmọ wa sì ní sí yìí. Dájú wa ọ̀rọ̀ bá wa ṣe ń tọ́ ẹ̀ kí ẹ bá wa ṣe ọdún wa ọ̀gbà wo ni ká wá gbé e. Pé kí ìyàwó àbúrò rẹ̀ bàkí ni wọ́n tí mo bá sì ní ṣèjì sí lórí fún tàbí tí mo bá pàdé tí mo bá kí ayọ́tí jẹ́ mẹ́ta ní ṣèjì sí dáadáa sí mi ọjọ́ tí mo wá padà rí ní ṣèjì sí ẹ̀ náà àbí mo wọ́n ṣàbọ̀ ọkọ mi ni wọ́n wá ní pé ìyàwó yóò tó kójú ẹrí ti gbé mọ́ gbogbo ẹ̀ ní ìgbà wọn ò pé kò rí bẹ́ẹ̀ báwo kò dẹ̀ ní ọkọ mi ò ní ìbàbà kò ní ẹ̀kọ́ mi bàbà. Àwọn tó ń ṣe fún yìí àwọn fámìlì bíi àbúrò ọmọ ẹ̀bùn ni wọn. Wọn kò sí kò ní ní fámìlì tẹ̀lé ní ìdẹ̀ni kó má ti fún bọ́n ló máa pọ̀ rẹ̀. Bọ́n ló máa pọ̀ ara rẹ̀. So èmi kí a ṣe sùúrù fún wọn wípé nǹkan tó bá ní lágbára máa fún wọn. Máa fún wọn pápá sọ ló mú lẹ́nu pé bóyá èmi ni. So ọlọ́run máa ràn wọ́n máa lọ wọ́n máa ṣe sùúrù.

0: 我们那呢，所以我那麻烦的。
1: 嘿嘿，
0: 所以我那麻烦的。
1: 哈，我那要修，啊，谁背苦西比扎提卡迪亚嘞？啊，嘞女人搞多些嘞，是拉土提表有，我那我写收入，收入可以莫打米哦我。接受路呢来我们去你把你留了的诶我们父母我可都你给我飞呀我我要飞呀我真我父母我说他们的父母现在你在这里要我诶都给呀我就哭都给呀我就哭不了来你比我去没打听我是给呀我诶给我诶阿拉威托可能我父母六手去了的我去没打都是给呀我的我的吗现在我留了我父母吗你一路可怕
2: 一切也有我可以录啊我可以录啊谢谢我可以一路你自己你说了自己把谢过别人说是他我可以分别我的就是没他你我们刚刚听到不卡他我可以吗我可以刚刚听到我也看我都没看我也有东西我也看我也看我也o ye kawon eyan mo eyan ma believe pe o ye kawon eyan mo wi pe status okunrin yen ti yato ipo to wa ti yato igba ti ko ni bukata ebi to nse o ti yato si igba to ni bukata sugbon okunrin yen lo ma je ki awon eyan mo eyin eyan mi e mo wi pe nigba to wa lowo mi mo ma nse fun yin ngon ba nkan ti mo ba nse fun yin this time around e ma gba pe bo se ri niyan ko ma so ire nipa iyawo e fun won kan le mo pe ki se yawo mi o ni pe ki ma se nkan kan fun yin o sugbon eyin na e wo wi pe bukata ti wa tele tele ni sin mi ni lo lati san wo le ti emi atawon ebi nde boya single room lo ngbe ngba to je young person ehn so ni sin mo ti gba flat mo de need lati san wo le ma san wo le wi awon mo a ma je won ma se gba ma ohun lo ma salaye fun won to ma je ko ye won ẹnikẹ́ni nínú yín tí kò bá dẹ̀ ti fẹ́ understand bí nǹkan ṣe ṣe ni ìyín ṣe nǹkan kan ṣùgbọ́n bí mo yẹn ṣe tẹ́lẹ̀ ó lè má tó bẹ́ẹ̀ máa gbìyànjú láti máa ṣe máa ṣe níwọ̀n bàtágbára mi bá ka òun ló máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ rí pé kì í ṣe obìnrin yẹn ni ò jẹ́ kí ọkùnrin yẹn ṣe ṣùgbọ́n ní ìgbà tí a bá ti jẹ́ kó rí bẹ́ẹ̀ à ń try láti jẹ́ kí àwọn èèyàn kan máa sọ̀rọ̀ yìí pé obìnrin tó wọnú ọkùnrin yẹn òun ló jẹ́ kí nǹkan rí bẹ́ẹ̀ kò ń ṣe gbogbo ògbà kì í ṣe gbogbo ògbà
1: bọ̀ ẹ mọ̀ pé mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní sense of entitlement ṣé kò ṣe pọ́pọ̀ jù lápá ibi tá a wà yìí ẹni pé ọwọ́ ọkùnrin ló wà pọ́kùnrin ló yẹ kó máa fọn rere ìyàwó rẹ̀ pé ìyàwó mi ò rí bá wọn èmi ni kò sí much lọ́wọ́ mi báyìí ṣé kò ní dàbí pé despite àpò ìṣẹ́mu àgọ́ kan tí àyà ti cover up fún ìyàwó ẹ̀ ni
3: ṣe mọ̀ kọkùnrin mi ìgè kí ọkùnrin ló fẹ́ràn ẹjọ́ fún àpẹẹrẹ gan nílé gan tó bá pọ̀ lọ́wọ́ ìyàwó ló máa mọ̀ lára pé tí ọkọ mi bá ní a ti ṣe sí àkáǹtì mi ní láti ẹ̀bẹ̀ pé dádì àwọn àfẹ́ sí ọbẹ̀ o a ti kàn fún ẹ̀wọ̀n kọkùnrin mi wà bẹ̀ tó yẹ pé tí ó bá ti ní kò ní ní láti ṣe sọ pé ó wà lọ́wọ́ mi báyìí o
1: ìṣòro
3: lẹ ti máa rí pé àìyàn báyìí bá ti ń bọ̀ lé gan láti dìgbọ́ láti dàgbọ̀n ṣe mọ̀ tí ìyàwó gan máa ń sọ pé ṣe bá wọn ṣe máa ṣe máa pọ̀ wọn jókòó sọ fún wọn ni ó yẹ káwọn náà mọ̀ pé nǹkan ò lọ dédé ni.
2: bí irú nǹkan tí aya
1: oríntẹ
2: ẹkọ ẹtọ ń sọ àwọn èèyàn ní side ibi tá a wà yìí wọn máa ń ní entitlement mentality bíi pé ẹtọ mi ni nà kí ló dé tí kò fi ní ṣe fún mi ẹtọ mi nìyẹn òun ló ń fà á tí àwọn èèyàn máa fi máa rò even ìyá ọkọ gan àwọn náà rò wípé ẹtọ àwọn ni wọn fi ń pe obìnrin yẹn sẹyìn yìí pé oṣù mẹta tó ti ṣèyàwó ó yẹ káwọn náà mọ yìí pé ní ìgbà tí kò tí ì ṣèyàwó ó ń ṣe dáadáa fún yín tó bá ti wà jẹ́ pé oṣù mẹta àkọ́kọ́ tó ṣèyàwó nǹkan rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyá tó dàpọ̀ tí ìyẹn kan pe ọmọbìnrin yẹn nítorí pé wọ́n mọ̀ yìí pé ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ ń fẹsẹ̀ múlẹ̀ ni ìgbéyàwó tó ṣe tán gan ẹmọye àwọn tó ṣì ní láti fún ní owó tó jẹ́ pé bóyá ó ní àwọn tó ní láti san gbèsè ẹ bá rò yẹn ìtítí yín lẹ̀ ń rò wípé obìnrin tó wọlé ẹ ti sáré conclude wípé ìyàwó tó wọlé òun ni ò jẹ́ kó tọ́jú yín ara àwọn entitlement mentality tá à ń sọ nìyẹn.
3: kí ló máa wá ń fà tó ṣe kó obìnrin náà máa ń dojú ẹ̀kọ́ gbogbo ìgbà.
1: bóyá ká bí àwọn ará lè 0916
3: kí ni ìdí.
1: kí ló fà á
3: ọ̀rọ̀ obìnrin náà sí. wọ́n ṣe lè kọjú sọmọ wọn gbà mí torí ọ̀pọ̀ gbàǹgbà mi wọn ò ní lè kọjú sọmọ tó bí gan.
1: yá bí àwọn ará lè wọ́n lè ní ìdáhùn ẹ dákun ẹ gbọ́ ẹlẹ́rìn yẹn ti bèrè bèrè kí wá ló fà á tó jẹ́ pé obìnrin bó ṣe jù obìnrin ni bo se gba pa julo ninu igbeyawo obirin yi na ni awo obirin gan na wa da ko awon obirin tin gbo wa pe e dakun e ba wa daun bere yi inu mi o si dun bi baba kan ba pe ta wa le so pe di to fa 0916 893 1000 Mr. Erin wo mi eyin baba wa na la nba wi 0916 893 1000 tabi 0915 3334 893 tabi 0911 eyan sha ti te 3 lona merry 893 bo se obirin ninu igbeyawo ni bo se iyawo boda mi ni oje o se fun mi iyawo iyawo onku wa ni iyawo daddy ti o se fe tuntun soro mi ti yeyin ba ki wa lo fa gangan ati pe ora arabirin yi ki wa ni ko se se mo pe o didi pe wa ni lati je ki abohun boro ohun fun ara ye pe kini ko ohun se ona won lo fe ti awon ara bi lorun iyen awon iyan oko re ti ele to ti boju bu eyo lowo won queen mother e gbo tan arabirin kini ko se
2: nkan temi fe so oni wi pe ko si ba se le ti ara ye lorun gbogbo nkan tan so n bibi a so si waju a so seyin ni
1: e je mu pe ile yi papapa
0: hello hello ma
1: Hello, hello, hello, hello,
0: hello,
3: hello,
0: hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, se ba won na sise awon na de n gbo bukata ni odo won so o ye kan mo se o lati ri be ika ni won ni se ba won na sise won de ma nkan to lo so oluwa wa pelu wa lorun ada soro ayawo be ni
1: ami ami e seun 0916893 1000 0916893 1000 tabi 0915 3334 893 tabi 0911 eyan te 3 lona merry 893 oju wo lo ko si yin kini karabirin yi se ko fi le je ki alaafia ko le jobe mo gbagbe alaafia lo ja wa logun lori ikani yi o papa julo lori eto ta soro lowo yi arabirin yi nduro o ngbo wa ba tin soro yi o fe mo n tohun o se gege bi obirin o si fi foro lawo obirin sugbon awa no mo tan agbon tan la fi n so fe yan ara le pe edakun e pe bo ni ka ti se queen mother en so nkan lo
2: nkan ti mo n so lo ki pe yen to wole oni wi pe ki arabirin yi ko fi okan ara e bale ko ma je ki nkan ti won so tori mo ngbo pe engba ti simi soro lekan wi pe o ti fe ma leje ruru
1: be lo ni
2: o ti ifunpe e ti fe ma ga nitori e ko fi re lokan bale ko si nkan teyan se to ma te ara yi lorun o ni ko kokko fi re lokan bale ko de kokko mo yi pe ile ohun ni oko ohun wa nse fun won o ko se fun won o alaafia ati ti e loju ko kokko fi re lokan bale ko ma teti si nkan ti won so as long as oko en ba ti daleri lare wi pe ohun se nkan to da ma de na oko e lati se iranlowo fun awon to ba ni agbara lati se iranlowo fun o wa po o wa kere to se fun won o eyan te ko si be se le be ba fun awon eyan ju wọ́n á ní pé àpàní ẹ́ tó bá tún fún wọn tó wọ́n á tún ní ọláhun ẹ̀hẹ́n kí ni wọ́n á fẹ́ ṣe tó fẹ́ tẹ aráyé lọ́rùn kó kúkú ṣe nǹkan tí ọkùnrin bá ti mọ̀ yìí pé nǹkan tágbára ẹ ká ò lè lè má sọ pé o fẹ́ tẹ gbogbo ayé lọ́rùn o lè tẹ gbogbo èèyàn lọ́rùn ifá àwọn tó ń kú fún tó nísìnyí ó ní pé òun fi owó ti tòun ó fi ra nǹkan kọ́ ó gbé fọ́kọ̀ ẹ̀ kó gbé fáwọn òbí ẹ̀ láti tẹ wọn lọ́rùn ni ṣé wọ́n pàpà rí ìtẹ́ lọ́rùn nínú ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ṣe ń sọ̀rọ̀ against ẹ̀ kí ló wá dé tí kò rọra fi rẹ̀ lọ́kàn balẹ̀ ẹ ṣe wọn bá tẹ bá lè ṣe
1: tẹ
2: ẹ̀dẹ̀ gbé ojú kúrò nǹkan bá wù wọ́n tán bá wù wọ́n kan máa sọ nígbà tó bá yá òye ayé wọn tí òye ò bá dẹ̀ yé wọn ó kù láàrin òun àti àtọlọ́hun kó má jẹ́ kí
1: mo láìkí bẹ̀rẹ̀ sọ pé nígbà tó bá yá òye ayé wọn òye yìí náà wà ní nǹkan báyìí o ṣùgbọ́n bí ìlú ti rí báyìí ṣé ẹ̀mọ̀ pé mi máa ń sọ pé ẹni tó bá búyàn ní nǹkan bó ti wulẹ̀ kó kéré mọ́
3: ìlú ti rí báyìí
1: ó mọ̀ yẹ kó sọ pé nítorí kó tó rí tó mú jáde òun fún ọ.
2: Ibe mo ipe elomi gan ma se are ni lati fun yan ni nkan to fun eni yen. Eni to pe eni yi sa je ki n se ko ma dabi pe mi ran ti won. O fi nkan to ye ko se fun are sile lati se fun awon eyan yen. Sugbon sibe sibe pelu ko se fun awon eni yen ma ma we pe ah emi lo fun ni nkan kekere. Insult ti eni.
3: O se ti mo to o mo to se ko ni lepo sokan.
2: E wa wo nkan to fun mi. So e je ki e je ka ni te lorun. Ba pa ju lo to ba ti se nkan oni nkan. E ma ki lo de ti won na fun yan to fi je pe won lo re ti pe ki yan fun won. Ki lo de ti won na fun yan to gbadura so na wi pe kolorun fi won na si ipo pe ko ma fun yan. To wa fi je pe ibi position pe o fe ma gba ni o wa. O tun wa wa ni position pe o ngba won to fun e ko tun te lorun. Oju kokoro ni yen.
1: Oju kokoro ni se ni mo fe ka tori ijoba asiko. To mo fe ki eleren yen ko ba mi address awon to ba je pe aburu oko ni egbon oko ni tabi vice versa aburo yawo egbon yawo to je pe won mo ni lokan pe ana wa ni ko fe fun wa ni so ti yo ba won soro pe bo ti je kan wuwa so oro mi ti yo ko mother eyan aba mi to ragba ni yen ba mi so fa awon iya abi baba to je pe awon na ni sense of entitlement pe yawo omo mi ni ojo fun mi tabi oko omo mi ni ojo fun mi ka mo wa fi yen ka gba eto nle elere yo dowo re o mi kale
3: nkan temi aso atodo aburo yawo ati egbon yawo abi ya yawo abi baba yawo ni ma ti bere tori pe elomi gan tanti e ba ya ja ni oko kan ton je pe won ti ti koko ri bi awon tanti won fe tele bi awon oko ndi wa ri pon eni eleni ngun okere mi cheche kan won ati fokan ti pe buko wo wa lowo eni o se do n kaluku ta wa yi eda kokan la ni bukata ta n gbe fun ara wa gangan
1: be ni o
3: ka to wa ran ti elomi elomi gan yo ni fe elomi ijo ara e lo ma so pe kokan ni fi ara ti ena ti ma wa wo ara mi pe o da pe mo ni won ba die mo ti se fun ara mi to ye pe mo si le wa okay for now je kin wa se ba je nda ba je nda ba je nda ba iya iya yawo ti oko omo e e mo fokan ti pe ibo ko mo mi ni je npe laaro pe egberun mewa ko kan mi la bayi o e mo boya egberun mewa yen gan to ngan ba ri o fi san gbese to je ni e je ka ni ehun emi ifaraji ka farada fun ara wa ka mo fokan ti pe se bi oko ati mi ni mo de ngbodo won le sanwo school fees abi ti mo lo sile won le fun mi lowo moto o le je pe akoko to lo sile won yen nkan safere won de ni mo ape do ka bo wa ni nkan mo safere ma ni o
1: eyan mele no fe so fun
3: eyan mele no fe ma so fun e je ki ani suru ka fi ife ife otito ati ifarada ka fi bara wa gbe e si awon ebi oko ti won wo pe omo awon kuku ni awon la won lomo igba to kesi osi meje di ede o na lo da wa la left ninu ile o je ko mo yen raye ta ba pe fun ntin mo le bi ko ni wa e je ka ri ro pe awa gangan gba mi ogun la finraye fun ara wa ka wa ni emi ife ka ko yawo omo wa ka ri bi ara wa titi kara wa gbo ta ba ri bi ara wa ko ni si wahala a ri pe nkan to nsele kaakiri ni orile ede Nigeria nsin o kan olowo o kan loro o kan
1: boro everybody dey collect
3: sugbon ta ba wa pelu ife ati itelorun ati suru eko apo kan yo to yan ogorun je
1: pelu temi je enu ikun mi fe
3: ku imo da ko ran wa lowo
2: nkan temi ma kokko so o ni wi pe e je ka gbianju nkan ti olorun ba fi si wa ni ipa enikeni ti o ba wa laye ka wa ti won ni lo ran lowo wa ti a won mo yi pe eni yi better ju mi lo e je ka se e ma je ka para wa lara nitori pe a fe te awon eyan lorun sugbon e je ka se iranlowo bi olorun ba se fun wa ni agbara si lati se eleyi ti mo fe so fun awon obi oni wi pe e ma je ka wa bukata le awon omo wa lorun emi mo arakunrin kan to je pe o ti di ologbe loni nitori pe o gbe bukata awon obi e si orun ju bukata idile e lo o ti ni iyawo o si ti ni omo sugbon ere mami bami ni arakunrin yen lo nsa debi pe iyawo e lo nta bi omi tutu bi zobo ti awon obi o de mo pe ko si nkan kan lowo omokunrin yen obirin yen de mama fun okunrin yen pe ko sa lo fun awon obi awon obi de si wa ni isin arakunrin yen ti lo e ma je ka wa bukata to gbona ju fun awon omo wa lati se nitori pe areti pe kan se omo mi o mo bo ma se so pe rara fun awon obi e a wa ma se ju ara e lo debi pe a wa bere si ni load si ilera e a di pe elomi gan ma se a ko bon kan ti ko to ni bi ise nitori na awo obi e je ka fi aye sile fun awon omo wa nitori pe oro aje bo se ri ni nsin gbogbo wa la mo to ba ye pe won tin se dada ju nkan ton se ni nsin fun wa e je ka gba pe asiko ilo gba e ma je ka ti won lati se ju nkan ti won le se debi pe won a ko obo nkan ti ko ye ko won se lagbara olorun a ma jiri awon omo wa orilede na ma se gbe fun wa olorun ba wa yi oro aje wa ipada debi pe gbogbo wa na ni a ma rerin la se dun
1: ami e ba da ko yin ka
2: mo oruko temi ni eludipo oluakemi Queen Mother e se fun ife teni si ikanni yi ati papa julo fun eto ohun obirin a ma ri yin ba
1: amen e se Queen Mother
3: oruko temi o yi pada oluwa tim leyan Abdul Latif lemi nje eleren yen ti koni kan gagun gbe e se ohun lataro gbogbo wo te ti te fin pe agba na oni wo be oju te fin wo wa patapata kaakiri agola yoju yin oni fo oko ni do wan nawo si titi ojo mejo ta tu pade iri ati ayo alafia emi gugun ilera la o fi pade
1: ami e po be mi ti e si wa owo mo bili mi mu wa do
3: mi yan te mo bili mi elemi wa ni e ma pa e
1: mo bili mi e mo bili mi o so si je o e wo e je
3: mi o manage ni
1: ani suru be mi ni mo ni ki
3: just emi ni ko ma bili iwo won si le bili iwo won ni nkan to bili
1: ni bi ti bo e wo elere e mo gboro si lenu e wo da ko mo wa lose ti nbo lori ikanni kan ga gbo mo gbe fun eto ohun obirin e mo gbohun ipin moda mi e mo gbohun te ti mi elerin eye e mo gbohun aje kristi o no sinle o ni mo ki gbogbo eyan ololufe ikanni yi eyin o e seun seun o ope pataki lo gbogbo eyin te pe wa ibi te ti mo ra kaadi koni tan be lase idumare e mo binu eyin te fe pe wa ti o wole se roju opo yi na ni a mo fi sinu adura a lo sori oke nitori re e wo o kan temi o yi pada o temi to pe akinkole a e mo je ndupe lowo lowo but mi fun sati awa yi Mr. Henry baba jeje e mo binu bo sa nwo mi pe o ni da ko mi iwo bo
3: e se o ti mi leti gan tan fe
1: se mo si be si to e se o o kan temi o yi pada o temi to pe akinkole e aya ki lo so pe titi ose ti nbo won ni fe nikan kan ni wa sawati osugbo e mo bili mi o dabo
3: o le kan ma bili kan ma

Àwọn ẹgbẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì tí ó ń jẹ́ ASUU ẹ̀ka ti Ládòkè Akíntọ́lá Lautech ti ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kùnà láti mú ìlérí rẹ̀ ṣẹ lórí àjẹ́lẹ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọ̀jọ̀gbọ́n Olújìmí Dàda àti ọ̀mọ̀wé Sọjí Àrínọlá tí wọ́n jẹ́ alága àti akọ̀wé bá àwọn oníròyìn sọ lánàá. Wọ́n wípé oríṣiríṣi ọ̀nà làwọn ti gbà láti bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ kíákíá láti má jẹ́ kí ilé ẹ̀kọ́ Lautech kò forí sọpọ́n.

0: nílẹ̀ òkèrè, ilẹ̀ Faransé ló ti dẹ́kun àti máa lo ohun ìjà kan tá ń pè ní Storm Grenade lásìkò ìfẹ̀hónúhàn àwọn akẹ́kọ̀ọ́ látàrí bí akẹ́kọ̀ọ́ ọmọdún 15 kan ṣe gé lọ́wọ́ lásìkò táwọn ọlọ́pàá dá sí rògbòdìyàn náà ní apá àríwá ìlú Lens. Laurent Nupis tó jẹ́ mínísítà ló pàṣẹ ìdádúró yìí láti fi ohun tó ń ṣẹlẹ̀ hàn tó fa rògbòdìyàn láàrin àwọn aláṣẹ àti àwọn olùfẹ̀hónúhàn. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n pé ó wáyé lọ́jọ́ ajé nílé ẹ̀kọ́ kan tó ń pè ní Augustin Bea High School nílùú Lens lórí ọ̀rọ̀ ipò tí àwọn ilé ẹ̀kọ́ wà káàkiri orílẹ̀-èdè náà. Èyí ló pe ìròyìn lérèfẹ́ pàdé wa láago mẹ́jọ àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ lè pe ilé yàrá ìkóròyìn jọ sí wa sórí nọ́mbà 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Sunday Afọlábí lorúkọ mi, ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún yín.
1: West Radio 89.3 FM Kanga Agbemagbe.
2: Ema gbe kuro.

mú kí yín ẹ kaalẹ́ ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní iná ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbẹ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye ti àkalẹ̀ sí òpópónà Láàbí Avenue Olúyọlé Estate Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ ikọ̀ àgùnbánirọ̀ tó tó ogún níye àti ẹnìkan míì tán fi tipá mú nígbèkùn ni ló ti gba òmìnira wọn báyìí. Ìjọba àpapọ̀ ti yọ̀ǹda àwọn àjẹ́lẹ̀ owó oṣù mẹ́jọ lẹ́yìn gbèdéke tí ẹgbẹ́ àwọn lọ́gàlọ́gà ilé ẹ̀kọ́ fásitì tó fún ìjọba. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ló tẹ́wọ́ gba ìdásílẹ̀ iléeṣẹ́ ológun tuntun. Àjọ NCDC ṣe àgbéyẹ̀wò ewu orílẹ̀-èdè Nàìjíríà sí àrùn ẹ̀bólà lẹ́yìn tí ilẹ̀ Kẹ́ńyà ṣe ìfìdímúlẹ̀ ìṣẹ̀lẹ̀ àrùn náà kan lè tán gbé wọlé sílẹ̀ náà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ ikọ̀ àgùnbánirọ̀ tó jẹ́ ogún níye pẹ̀lú ẹnìkan tó fi tipá mú nígbèkùn ní òpópónà Òwèrè sí Onitsha nípínlẹ̀ Imo iná ti gba òmìnira wọn báyìí. Iléeṣẹ́ elétò ààbò fi léde wípé àwọn ènìyàn náà ló ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn iléeṣẹ́ elétò ààbò DSS léyìí tó wà ní Òwèrè, nígbà tí akitiyan dẹ̀ ti ń lọ lọ́wọ́ láti lè ṣe mọ nǹkan léyìí tó ṣe tó fi okùnfà ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú ìgbésẹ̀ láti fi kéré òfin mú àwọn ọ̀bàyéjẹ́ náà. Àwọn ènìyàn ọ̀hún iná fi tipá mú nígbèkùn ní òpópónà Òwèrè sí Onitsha ní Umuna ní ìpínlẹ̀ Imo léyìí tí wọ́n sì dóòlà ẹ̀mí wọn lásìkò iṣẹ́ àkànṣe léyìí tó wáyé láti ọwọ́ àwọn àjọ elétò ààbò. Tẹ́ ẹ bá gbàgbé, àwọn ọmọ ikọ̀ àgùnbánirọ̀ náà ni wọ́n kó ní ọjọ́ kìíní oṣù kẹwàá nígbà tí àwọn agbébọn ṣe ìkọlù sí ọkọ̀ akérò méjì léyìí tó kúrò ní ìlú Ìbàdàn tí í ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti yọ̀ǹda àwọn owó oṣù àjẹ́lẹ̀ olóṣù mẹ́jọ léyìí tí wọ́n jẹ àwọn tó wà nípò gíga nílé ẹ̀kọ́ fásitì lórílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ tá a mọ̀ sí SANU. Ìgbésẹ̀ yìí ló wáyé láàrin wákàtí 48 lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ náà tán dínkokò láti gùnlé ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrangandan látàrí àìmúṣẹ àdéhùn tó wà láàrin àwọn àti ìjọba àpapọ̀. Ẹ ti ṣe ààrẹ ẹgbẹ́ SANU ìkọ́mírèdè Muhammad Haruna Ibrahim ó ṣe ìfìdímúlẹ̀ sísan owó náà lónìí. Ó gbóríyìn fún ẹ ti ṣe mínísítà fẹ́tọ́ ẹ̀kọ́ Eyín Umaruf Tuji Alausa fún ipa rẹ̀ nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó náà. Ẹgbẹ́ ọ̀hún pàrọwà sí ìjọba ìpínlẹ̀ gbogbo àti àwọn tó ń léwájú tó dẹ̀ ń darí ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìpínlẹ̀ láti gbé irúfẹ́ ìgbésẹ̀ ìmúṣẹ ìlérí náà kankan. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí Kashim Shettima ti ṣàlàyé wípé orílẹ̀-èdè yìí ni yóò gbé ìgbésẹ̀ kankan lórí ìwé àbá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú oúnjẹ láti lè dáàbòbò kíkówólé oúnjẹ jíjẹ àti dídásí àwọn àjọ àti ìdásílẹ̀ àwọn àjọ tó tọ́. Àtẹ̀jáde tó jáde láti ọ́fíìsì igbákejì ààrẹ eléyìí ti olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn ìyẹn Stanley Nwosa tó buwọ́lù níbẹ̀ ni Shettima ti sọ eléyìí lásìkò ìpàdé àpérò àwọn adarí ilẹ̀ Nàìjíríà àti Ethiopia tó ń lọ lọ́wọ́ ní Addis Ababa nílẹ̀ Ethiopia. Ó ṣàlàyé àwọn àlàkalẹ̀ tó orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ oúnjẹ fún ọdún 2026 sí ọdún 2035. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹ ti ṣe mínísítà fẹ́tọ́ ìlera nílẹ̀ Ethiopia Dókítà Medes Idaba ó sọ̀rọ̀ lórí àfojúsùn ètò náà ní pàtàkì jùlọ láti lè mú òpin dé bá àìrí oúnjẹ tó tọ́ àwọn ọmọdé jẹ
nígbàtí yóò bá fi di ọdún 2030. Igbákejì ààrẹ nígbà kan rí tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ìyẹn ADC Atiku Abubakar ti fẹ̀sùn kan ààrẹ Bola Tinubu lórí dídarí ètò ìpawówọlé nínú ètò ọ̀gbìn tó ti dẹnu kọlẹ̀ nígbàtí ó dẹ̀ pa àwọn àgbẹ̀tì sínú ètò ààbò tó kù díẹ̀ káàtó àti ọ̀wọ́ngógó àwọn nǹkan ìṣiṣẹ́. Atiku sọ̀rọ̀ lórí ìlérí tí ìṣèjọba tó wà lóde lẹ́yìn tó ṣe láti ṣètò ọrọ̀ ajé tí yóò mú kí orílẹ̀-èdè yìí kó lè máa kó àwọn nǹkan ọ̀gbìn jáde láì wo àwọn àǹfààní tí yóò ní fún orílẹ̀-èdè yìí. Nínú àtẹ̀jáde kan tó jáde láti ọwọ́ ẹni tí ṣe olùdarí fẹ́tọ́ ìròyìn ètò ìpolongo ààrẹ fún ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Frank Shaibu níbẹ̀ ni Atiku ti sọ eléyìí di mímọ̀. Ó tún sọ̀rọ̀ lórí ètò afẹ́fẹ́ gáàsì CNG léyìí tí wọ́n gbé kalẹ̀ wípé owó láti lè yí ọkọ̀ padà sí eléyìí tí ó mọ lo CNG ó kọjá ìfaradà ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí.

Ilé-iṣẹ́ ológun orílẹ̀ orílẹ̀-èdè yìí ti buwọ́lu ìdásílẹ̀ ilé-iṣẹ́ náà mẹ́rin sí ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ara akitiyan láti ṣètò ìrólágbára fún ìdáhùn kankan sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò jákèjádò ìpínlẹ̀ yìí. Lára àwọn ibùdó tuntun náà ni láti rí ìṣí ológun léè tó yẹ pé ó wà nílùú Ọ̀yọ́, ìmíì léè tó wà nílùú Kìṣí, ìsẹ́yìn àti oríire. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lónìí nípasẹ̀ ti ṣe igbákejì rẹ̀ ìyẹn agbẹjọ́rò Báyọ̀ Làwá. Ó gbóríyìn fún ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun àti gbogbo àwọn tọ́rọ̀ kàn. Ó lọ àlàyé wípé eléyìí yóò ṣe ìrànlọ́wọ́ fún ètò ààbò ìpínlẹ̀ yìí. Eléyìí ló ṣàlàyé níbi ètò ìgbaniwọlé ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rùn-ún àwọn ológun tó wáyé ní Sẹ̀kẹtẹ́rìàtì nílùú Ìbàdàn. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní lẹ̀ náà fàní àtìgbọ̀ láti ìkànnì West Radio 89.3 FM. Lákòótán, àjọ tó ń rí sí kíkáwọ́ àti mímú àdínkù débá àrùn lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NCDC ti kéde wípé òun ti ṣe àgbéyẹ̀wò sí ewu tó wà nínú ìtànkálẹ̀ àrùn ẹ̀bólà sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìfìdímúlẹ̀ irúfẹ́ àrùn náà lé tán mú wọlé sílẹ̀ Kẹ́ńyà. Àjọ NCDC ṣàlàyé lónìí àwọn ìgbésẹ̀ lé tán ti ń gbé láti dènà àrùn náà lórílẹ̀-èdè yìí. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde kan lé tó jáde tí ẹni tí tẹ̀ ṣe ọ̀gá àgbà fún àjọ NCDC ìyẹn Dókítà Jide Idris tó buwọ́lù. Ó wá pàrọwà sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti wà ní ojúlọlá kan fi ń ṣọrí pẹ̀lú fífọwọ́ ní òòrèkóòrè pẹ̀lú ọṣẹ àti omi. Ó pàrọwà fún jíjìnà sí àwọn omi ara tàbí ẹ̀jẹ̀ láti ara ẹni tó ní àìlera, ní pàtàkì jùlọ ẹni tó bá ní àwọn àmì àrùn ẹ̀bólà. Ó pàrọwà sí àwọn òṣìṣẹ́ elétò ààbò láti ṣe àfilédè àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú àrùn náà. Èyí ló pín ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tá a mú wá lẹ́ẹ̀kan sí. Àwọn wá fún yín pé àwọn ọmọ ikọ̀ agùnbánirọ̀ tó jẹ́ ogún níye pẹ̀lú ẹnìkan míì tó fi tipá mú nígbèkùn ní òpópónà Òwèrè sí Onitsha nípínlẹ̀ Imo, iná ti gba òmìnira wọn báyìí. Àmúwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti yọ̀ǹda àwọn owó oṣù àjẹ́lẹ̀ olóṣù mẹ́jọ tí wọ́n jẹ àwọn tó wà nípò gíga ní ilé ẹ̀kọ́ Fásitì lórílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ tí a mọ̀ sí SANU. Àmúwá fún yín pé iléeṣẹ́ ológun orílẹ̀ orílẹ̀-èdè yìí ti buwọ́lu ìdásílẹ̀ iléeṣẹ́ náà mẹ́rin sí ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ara akitiyan láti ṣètò ìrólágbára fún ìdáhùn kankan sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò jákèjádò ìpínlẹ̀ yìí. Àmúwá fún yín pé àjọ tó ń rí sí kíkáwọ́ àti mímọ̀ àdínkù débá àrùn lórílẹ̀-èdè yìí ìyẹn NCDC ti kéde wípé òun ti ń ṣe àgbéyẹ̀wò sí ewu tó wà nínú ìtànkálẹ̀ àrùn ẹ̀bólà sí orílẹ̀-èdè Nàìjíríà. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́misọ́lá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo àti West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́fẹ́ fi tó wa létí lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásán.

0: West Radio 89.3 FM Awani Baba.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ máa bọ̀ o. A fi ti wá gbé tiyín lárugẹ. Owó owó gajara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ́. Ọ̀gá ni Master. Kí lẹ tún tó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà.
2: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM.

0: ìdánwò
1: ẹtọ́ ọwùdọ́
0: ọgbà tó ga ni master
1: kílẹ̀ tó ń tó ṣe náà
0: ẹ má ṣe tàbí ṣùgbọ́n o
1: ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa
0: gbangbala wà lẹ́jẹ̀ títì
1: ilé funfun pẹ̀lú àwọn bólú
0: west broadcasting house
1: ní aláàfin avenue
0: olúyọlé estate ìbàdàn
1: ọjọ́ state nigeria
0: ẹ̀lú ẹ̀lú
1: 07066165053
0: tàbí
1: 08035093394
0: west radio 89.3

0: ìdàmọ́tòṣọ́.
1: Kí la fẹ́ fokun fọ̀tẹ̀ṣeré? Ẹ jẹ́ ká gbà láfíà láàyè, ká lè rojú láàyè fífọkànbalẹ̀ gbáyé ṣe rere. Gbogbo wa wọ̀ láàrin tọkọtaya, ọ̀rẹ́ sọ̀rẹ́, láàrin mọ̀lẹ́bí, òbí sọmọ, nínú ọjà, láàrin alábàágbé àti ládùúgbò, láwọn máa parí lórí ètò yìí. Wọ́n fọwọ́ ọ̀la gba ọ lójú, wọ́n fẹ̀tọ́ yín dùn yín, kó tó dariwo. Ẹ jẹ́ àyànjú ẹ̀ ní gbogbo ọjọ́ wíwọ́ ẹ̀sẹ̀ láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM. Apostle yín lórí afẹ́fẹ́ lónìí ẹ̀ jẹ́ àparí ẹ̀ kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo. The voice of the voiceless is here. Telephone 08058 81 6462. Kò tó dariwo. Ẹ jẹ́ ká yanjú ẹ̀.

0: ga yo ti ma pari awo laarin loko laya ore si ore to fi ma ladugbo eni tori ko gbodo dariwo fun gogo eyin ta npo loju o eyin ton fe todun lori eto ko to dariwo lolugbe mi ga moto so yo ti ma yanju e olugbe mi ga moto so radio apostle ise ti de o ama lati se o ya tara sasa gbera nle ko dide ko tun wa yanju e ko to dariwo
1: oko tó dariwo balẹ̀ bí ara ń dẹ̀dẹ̀ ògòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kúrò fún òbẹ olùgbẹmẹga ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ mọ̀pẹ́ tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni rédíò apostle lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

onile mobode kento wole o aja osupa nemi mobode olohun baba mi toripe ure to wole ti o bode o deran amusebo agotan bolojo to na wolo ti o bode o deran amubosha kabe se olodumare olohun oba mi ibare oba mi bebe to tin be kayo to mo be owa wa to ti wa ken o to mo wa olohun oba mi ti olorogun be ko loba kan kabe se re olodumare olohun oba mi ibare o eni mo oku eni ku o mo oba mi alagbara giga giga aditu olodumare adimula oba oke bo ba se wu o lo nsola o bo ba se wu o lo nsogo ti o si baba nle ti o bi o le re abe se re olodumare ìwọ alágbára tí ń gbàgbára lọ́wọ́ alágbára tí ń fi agbára yọni lẹ́nu ògbéni níjà kẹ́rù ó sì tún máa bò níjà ó bá ń bẹ́ nìkan jà ó sì máa tọwọ́ bọ gbogbo ara lé lójú ẹ̀rẹ́ ń bà mí olódùmọ́re ohun tó fi ń ṣàgbára gan kò yé èèyàn gba àwọn ọmọ ìsírẹ́lì lọ́wọ́ fáráò lọ́jọ́ sí òtòjú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bọ́ adágún omi pupa kábíyèsí rẹ̀ ọlọ́run ọba mi òkè tí ń gbéni lékè lójú abínú ẹni kábíyèsí rẹ̀ olódùmọ́re bó bá ṣe wọ́ lòun ṣọlá ọjà ẹ bó bá ṣe wọ́ lòun ṣògo olódùmọ́re akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ aṣú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀ jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmì kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni ọlọ́wọ́ mímọ́ onínú mímọ́ ọlọ́rọ̀ mímọ́ aláṣẹ mímọ́ ò ń gbébi mímọ́ ò ń jẹ mímọ́ bẹ́ẹ̀ ó tún fi mímọ́ bora bí aṣọ kábíyèsí rẹ̀ olódùmọ́re ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọgbó lọ ẹ̀rù wa rẹ́rù ẹ̀rù ń sá o gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò ẹ̀rù ń bà mí olódùmọ́re mo mọ̀ dáyé mo bárun lórí bó ṣe débẹ̀ èmi ò mọ́ mo dáyé mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́ o egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ètò ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé iṣẹ́ rẹ náà ni olódùmọ́re àdìtú ọba mi òkè mo ń tẹlẹ ilé òjìmọ́ mi lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ ayé yìí orí omi ló gbélé o mo ń wo sánmọ̀ sánmọ̀ òjálù mi lórí rí kò sópo kan tó fi gbèrò olódùmọ́re ìwọ nìkan lọba kan ṣoṣo tí ń sọ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ kò sí síkíọ́rítì kan tí ń sọ ẹ̀rọ ń bà mí olódùmọ́re ohun tó fi ń ṣàgbára gan kò yé èèyàn ayé wàwàwà èèyàn tututu ọ̀rẹ́ wa di àdìtú olódùmọ́re kábíyèsí rẹ̀ ọlọ́run olójú iná ọlọ́wọ́ iná alápá iná ọlọ́rọ̀ iná gbogbo ara rẹ̀ kìkì dá iná ni olódùmọ́re ló fi jẹ́ pé bó bá wù mí ò èmi lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná bó bá sì tún wù mí mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná àtàkọ́kọ́ àtẹ̀kẹrin ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣìrun kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ you are bigger than the biggest you are mightier than the mightiest you are higher than the highest
o tobi tobi lorun o fi gba o o fe fe fe fe fe orun o gba o o gun gun gun gun gun orun o gba o borun o se gba o be na laye yi o gba o wa forun sele o fi aye se apoti tise gugu aye patapata wa dabi elenga ni waju re oba mi oke ka be se re olorun olorun oba mi ibare. You are the God who was, you are the God who is, and you are the God who is to come. Kabeshiri Olorun. Kabeshiri Olorun. Olorun oba mi ibare. Oba kan soso ti gbogbo baye yi nse kabeshi fun. Alade kan soso ti gbogbo alade aye yi nse fila fun. Oun fo ba je o tun ro ba loye. O senti o pio le ri o lodu mare. Kabiesi ri o lodu mare. Kabiesi ri o lodu mare. Kabiesi ri o lodu mare. Olorun oba mi ibare. Wo lo n gbo mo talaka ko lori akitan o si gbe sori aga awon omalade ti o si nta daye kan le se. Kabiesi ri o lodu mare. Ero en ba mi o. Oun to fi sagbara ko ye. Anise un o ke ologun logun un o ke ologbon logbon un o se oloba un oba o ti di maje mu laarin emi atolohun ni we gbogbo gbamba ti lori ofe lati gbo mi sori afefe olohun oba mi oke ni won kokko se ba fun o tori pe on loba to le mi mi opo to gbe aye mi ro agada godo e mi gbogbo eyan oni si oni nti bo ba wo yo si telomi bo ba si tun wo yo ti telomi e senti o bile re ko senti o dalejo kabesi re olorun olorun oba mi ibare se bi eje npo tabi ko yin gini ojo npo ke bi ko yin egere oke o le sa oke o le ti be oke o le te woroko aditu ise olodumare kabeshiri olorun olorun oba mi ibare ngba mo dagbere lori eto injo si mo ni bo ba tudo ne ka jo pade eyin ko yi oro ti mo so njo ni hun aba mo da o olorun oba mi oke lo ba njan lohun te se ki ma ton yin opo ojo lo ti ro ti ile ti fi mu opo iji lo ti ja olorun oba mi oke ni o je ki ja yo gbe wa lo o awon kan ti ku awa kan la ku e lara awa ta ku awon kan tun nbe won toro ku fun won ni ani lara awa ta ku se awon kan funra lara ti won la won toro ku funra won e bi mi de re pe bo lo se je on to fi je ko ye mi o amo mo ranti oro enu olorun se bi olorun lo so pe ohun o saanu fa won to ohun o saanu fun òun ó ṣe fórí ọ̀fẹ́ òun hàn fáwọn tó òun ó fi hàn fún a jẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ yìí ní ìkànnì west radio 89.3 fm àti gbogbo ẹ̀ yìí tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú larí gbà ẹ̀ẹ́kọ́ yìí ewúrẹ́ léwu alápatà mi bíi kó kú ni àgùntàn ọ̀dẹ̀ ń wo alápatà tèmi bíi kó rọ̀run ni ìwò tó mẹ́ẹ̀dá yé ń wo àwòdì òkè mi níbi kó dá lápá orí ẹ̀yẹ ní kẹyẹ ẹyọ ọ̀tá àwọn ní dọ́mẹ̀ẹ́yẹ lókun àwọn wọn ń dá lóró àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn náà wọn ó tún ní kó ló kó wa mọ̀ ẹ̀rí nǹkan bí àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀ ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ ó fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò tòní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ gbé kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o òye ẹ̀yẹ àmọ́ gbé orí yìí sókè báyìí ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yìí sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo ló fẹ́ wọlé ó ń béèrè pé ta ni ọba ògo yìí olólùwà tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yìí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà agbe yin soke yin lekun ayeraye oba ogo fe wole oluwa awon oluwa fe wole oba lase kan soso fe wole oba to loro fe soro
a n bere pe ta ni oba ogo yi o lo luwa awon mogun o na lo ba ogo.

tọ́ kó tó dariwo kọ́rọ̀ ọ̀hún ó tó dogun kọ́rọ̀ ọ̀hún ó tó di ìgbà ṣùgbọ́n kọ́rọ̀ ọ̀hún ó tó fọ́jú pọ̀ ẹ̀ yóò á jẹ́ ká jọ̀yàn jú ẹ̀.

Onílé apá ọ̀tún ẹ̀dákun ẹ̀bá ń ké sónílé apá òsì ó járe. Kẹyẹ̀ lé ó gbọ́ kò náà ó tètè lọ rèé sọ fún tòkò. Àdán ó gbọ́ ò. Kò dákun kó bá rò fó bẹ̀. Ètò yímọ̀ tó ti gorí àgbàgbé lálẹ́ tòní. Ètò àlàáfíà. Tẹ́ ti mọ̀ bí ẹni mowó náà ni. Ẹkún ti mọ̀ pé bó bá ti di àgògò mẹ́sàn-án. Lọ́jọ́rú Wednesday báyìí títí di àgògò mọ́kànlá. Ẹ̀yìn kò sí rédíò méjì táwọn èèyàn ń gbọ́ mọ̀ West Radio ni. Lórí ètò kó tó dariwo ni. Torí pé gbogbo ohun tó bá ti jẹ́ àwọ̀ láàrin tọkọtaya ọ̀rẹ́ sọ̀rẹ́ mọ̀lẹ́bí aládùúgbò. Ẹ̀yìn ìbá jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ó ti dojúrú táwọn èèyàn ń bèèrè pé sójú tó sì lè bọ́rọ̀ yìí bọ́rọ̀ ń bá ti ṣe bẹ́ẹ̀ tó gorí ètò kó tó dariwo. Àlàáfíà ti dénà nù ó jàre. Ètò àlàáfíà ni ètò ọlọ́run ọba mi òkè ètò tọ́lọ́run ọba yọnu sí rèé o. Lórí ètò yìí, ohun tó ní ṣe pẹ̀lú kámọ̀ rẹ ni jẹ ká fọwọ́ lámọ̀ dáni lójú ojú ojú tí ò jalà wá fi máa ń wò ó torí pé kẹ́ni ọlọ́run ọba mi òkè kò fẹ́yàn jẹ́ o. Kámọ̀ rẹ ra wa jẹ kámọ̀ fọwọ́ ọlá kámọ̀ fi gbára wa lójú àwọn mi ó sì mọ tẹ́lẹ̀ bàṣubàṣu bí ipá wọn wọ́n nílẹ̀. Wọ́n ní bí ò sáwọn kò sẹ́lòmíì. Ẹ̀dákun o, bọ́rọ̀ òun bá ti dórí ètò yìí. A mọ̀ fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ náà o. A sì mọ̀ gba ohun tó bá yẹ fún ni fún padà. Ẹ jẹ́ kí n wá mọ̀ ṣé báyìí. Wọ́n ní bí òsì ti bá a ṣe. Kí ni bá àláfẹ́ lá o? Ṣe báwọn kan ní bẹ̀ nídìí ìlò. Bẹ́ẹ̀ bá ń gbọ́ tí lò ń dún pọnlá pọnlá pọnlá. Àwọn kan wọ́n ń tọ̀pá bọ̀ọ̀lù. Ẹ̀yìn ò ní ó jẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni ni ó jẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bí èèyàn. Mo ṣí fìlà forí adé o. Bá mi Olúbàdàn rántílẹ̀ Ìbàdàn. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arusa Wanu. Bàbá Kádéyì ó pẹ́ lórí kọrin kése. Kí ìrùkẹ̀rẹ̀ kó dọkẹni mọ́ yín lọ́wọ́. Ilẹ̀ Ìbàdàn ní bàjẹ́ o. Lásìkò tí eku ilé ó mọ ké bí eku. Ẹyẹ òdẹ yóò mọ ké bí ẹyẹ o. Ọmọ èèyàn pẹ̀lú yóò mọ fọ̀n bí ọmọ èèyàn. Àníṣẹ́ lásìkò yín, àwọn aláboyún ni ó mọ bí wẹ́rẹ̀. Àwọn àgàn wọn ó mọ tọwọ́ àlàbò oṣù. Àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ńlẹ̀ yóò. Bá mi Olúbàdàn bí ti yín bá ti ń jàǹbì tẹ́ ẹ wà. Ọmọ ní ń perí bàbá o. Rédíò àpọ̀sù yín náà ni olúgbèmígan mọ́tọ̀sọ ọmọ yín ní pè é. Bá mi ojú òní tì yín láéláé. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bàràṣídì Adéwọ̀lú Ládọjà Arusa Wanu. Ẹ jẹ́ ń forí adé kí gbogbo àwọn olóyè ilẹ̀ Ìbàdàn. Àtúrí ọ̀tún Olúbàdàn. Àti gbogbo àwọn olóyè pátápátá mo kí yín o. Ojú òní tì yín. Gbogbo ẹ̀yin bálẹ̀ bálẹ̀ ńlẹ̀ Ìbàdàn èèyàn kọlù. Mo fi bá mi bálẹ̀ Adérójú Timothy mo fi kí gbogbo yín. Bálẹ̀ ti a nídòó. Ojú òní tì yín bá mi.
e ma ma se lase olodumare. Gbogbo eyin alase nle yi patapata eyin te nti aleyin mo ki yo lata buja lohun lohun o ki gbogbo yin patapata mo ki ojo oni tiyin abi o si ti ba se dako kini ba la fe la o ki gbogbo yin patapata patapata e seun mi o Gbogbo eyin onimo nipa ofin eyin eleto idajo patapata eyin sanu sanu e mo seun ojo oni tiyin Gbogbo eyin agbofiro patapata eyin ore mi DPO gbogbo mo kiyin e mo mo se lase olodumare Olorun oba mi oke e koni doju tiyin lekan lase olodumare gbogbo eyin koko to dariwo patapata mo kiyin lorilede yi ati loke okun lohun lohun mo ki gbogbo yin eku imoran eku be se fun wa nimoran awon atileyin igba gbogbo igbade igba awon oro iwuri e seun o ba se jo nse papo e seun o o mo lore o won ni yin yin ni keni o se mi ba ba dupe ori ana e nko yi aro mi ga seun ojo oni tin o gbo eyin iko amotekun nipinle oyo e seun e se yan po be n ba le e se yan o ojo oni tin o e ni sise lase olodumare Bẹ bá ń gbọ́ ikọ̀ ọkọ̀ tó dariwo. Ètò àgbájọ ọwọ́ tá a fi ń sọ ìyá ni torí pé àjèjì ọwọ́ kan báyìí ẹ̀yin kọ́ yìí kò mà gbẹ́rù torí. Bẹ́ẹ̀ wọn ò ní gbàgbé mọ̀mọ́ tí a ní àhín olùdásílẹ̀ ìkànnì tí a yìí mọ̀mọ́ ajínrere obìnrin Lílíàní Bádémọ́sí. Mama e seun ojo oni tiyin e tin mo se lase olodumare e tun ma mo se si e ti wa bere dada mama lola olodumare e pari e sebi to da o ojo emi yin o si ni fo lase olodumare Iṣẹ́ ìránṣẹ́ t'Ọlọ́run ọba mi ò kí gbélé yín lọ́wọ́ yìí, ayé èṣù ẹ̀ṣẹ̀, àwọn èèyàn bí wọn ò ní bà á jẹ́ lásìkò olódùmọ̀rẹ̀. Tọ́ òyà ò ẹ̀jẹ̀ wá dàbàrà bo ṣẹ̀kẹ̀rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní pọ̀tọ̀ fún ẹ̀lẹ̀ ní yọ̀yọ̀yọ̀ lálẹ́ tòní. Ètò kó tó dariwo ètò àlàáfíà ni ẹ ti mọ̀ wípé bàbá ti gorí ètò yìí àwọn ọ̀rọ̀ èyí tó lọ́jú pọ̀ àwọn ọ̀rọ̀ èyí tó fẹ́ dàbí wípé bí èèyàn ò bá tètè wáwọ̀rọ̀ kàn fi ṣàdá omi le tẹ̀yìn bọ ìgbélẹ́nu òun la mọ́ ń gbéyẹ̀wò lórí ètò yìí o òun tá a bá sì fẹ́ kó bàjẹ́ ẹ̀yin kọ́ yìí ó ní bá a ṣe mọ́ ń ṣe é òun ló fi jẹ́ wípé ọ̀rọ̀kọ́rọ̀ ẹjọ́ èyówò ó jẹ́ ìṣẹ̀lẹ̀ èyówò ìbá àti ṣẹlẹ̀ tàbí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tàbí tá a ti ẹ̀kẹ́ fín mo fẹ́ ṣẹlẹ̀ bí wọ́n bá ti fi tó wà létí tó sì gorí ètò yìí ẹ dákun a gbọ́dọ̀ wá ojútùú sí ni.
se gbagbe oro kan eti mo so lojo si o oro arabirin kan eyi to ko re na lana bole to na bi bi eni lubara ini ajo mo ti e wa lojo yi ni mo gbo gananana lori fonu mi Edakun Radio Apostle la fe ba soro. Oni e ma wi o tori pe mo njo. Ngba ta won to pe mi o tenu boro. Won ni se ka won o ma bon bon mo wa. Edakun awon fe ri mi. Mo ni so le to be ni won lo le ju be lo o. Eh, ore wuwo wuwo tabi tobi tobi ka fo be bu. Eh, ko se bo si wo le ko le to. E soro fun mi nbula kini nkan tin sele ri o won ni ba won se soro yi ara kore kan lo mo na yawo re la lu bole o da ara bere ohun ozibitu la won gbe lo bayi o bo lo ko na yawo e won ni be ni se nkan se ni won na won o ti e le so o Nigba ti won wa boro je eyin ko yi Ijeje mo wi pe ara pirin ti won lo yi to je poko re lo lo Olara pirin yi wa nu oyun o Oyun ti se nbe ninu ara pirin yi oyun osu meje ni Ha Tan fun loyun Olopo e na ni ki lo lo se o gba won tenu boro o si dabi ki en ri arakunrin un ah e mo kan te n ba se fun ri e tori eleyi lo fi na yawo e abesi olodumare atese boro won o gba mo de ninin ajo mo ni won wa ri mi Ah, oro ti mo nso yi o mo ni agbara po. Oro ti mo mi je loju e. Ama ini debe nla le toni. Oto ni bi mo fe gba lo. Mama kan lo mu ejo wa sibi yo. Won kan wa la lori eto ko to dariwo. Gba mama yin si de o tenu boro ah mama yin soro ile kun ki lohun ti mama yin so eyin na o gboro lenu mama yi oro omo konrin kan to fun omo re loyun oni mama yin mo wa o Isele ta si n so yi baba ni a mo ka le ni eji eta erin o ti ju bi odun bi mefa lo bayi eyan ni wi pe isele to ti sele laarin odun mefa sasiko yi la n so ah amo n gba mama yi tenu boro yi Wọ́n ni ó ń bọ̀ báyìí. Ẹ ṣé kí n má tọ̀ yín, àwọn là á dẹ́ẹ̀dẹ́ o. Ọ̀rọ̀ fẹ́ dàbí ìṣẹ̀lẹ̀ kan èyí tá a mẹ́nubà lórí ètò yìí. Ìṣẹ̀lẹ̀ ti ń gbòmìjẹ́ lójú àbíamọ. Ìṣẹ̀lẹ̀ ti ń gbòmìjẹ́ lọ́wọ́ ojú àbíamọ ayé. Táwọn àbíamọ ọ̀run náà tí wọ́n ṣomi lójú rètè rètè ni. Ètò yí mama yí gbọ́ o. Wọ́n á ní kọ́rọ̀ òun ó tó di ohun tí yóò latan bọgi tí ò ní lójú tó mọ́. Mama yí kàn sí wa lórí ètò kó tó dariwo. Bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ òun
omi o si ma bo lojue yan.

Edakun mo fe peyin lebe kan gogo eyin obi be ba ni omo obin lodo yin boyo ti balaga eyin na tin kefin wi pe awon omo okunrin kan tin le kiri adugbo edakun e ba n pe omo ohun si di radio ṣe mọ̀ wípé ètò yìí ètò kó tó dariwo èyí táwa ṣe ń bì í yàtọ̀ sí pé à ń wá ojútùú sáwọn ọ̀rọ̀ èyí tó bá ta kókó afẹ́ káwọn èèyàn ó túmọ̀ kẹ́kọ̀ọ́ torí pé báwọn èèyàn wa bá ń gbétò yìí tí wọ́n sì ń kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n ń gbé wá sọ́dọ̀ wa yìí a ní mọ̀ gbọ́rù rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá lọ́mọ obìnrin tó ti bàlágà ẹ dákun bó bá ti ń sùn ẹ jí lójú oorun ẹ gbé rédíò sí létí o bẹ́ẹ̀ bá sì lọ́mọ ọkùnrin náà tó náà ti bàlágà òun náà ti ń lé ọmọbìnrin kiri àdúgbò ẹ dákun bó bá ti ń sùn ẹ bá ń jí òun náà o ẹ gbé rédíò sí létí ètò talẹ̀ yìí ó kàn wọ́n dàn-dàn-dàn. Tọ́! Ẹ gbọ́rọ̀ lẹ́nu mọ̀mọ́ tó mú ọ̀rọ̀ wá. Ọmọ tọ́rọ̀ náà kàn, ẹ gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà o. Ọmọkùnrin tọ́rọ̀ kàn. Mo ránṣẹ́ sóun náà. Ẹ̀bí wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Gbà wọ́n bá lè èèyàn fún èèyàn lóyún. Tó sì jẹ́ pé ń gbò fún lóyún tó tún lọ tàn án pé àníṣẹ́ ó lọ lè ṣẹ́yìn ni. Láì sọ fọmọ tó fún lóyún tó sì tán lọ pé wá lọ rè ṣẹ́yún. Ẹ sì ti dìíbì kan. Pé ẹ dákun ò mọ̀ mọ́mọ kan bọ̀ o. Bèǹbá ti mú dé. Ó ti sọ fún mi pé òun lóyún fún mi. Ẹ bá ń ṣe bẹ́ẹ̀ fún. Oyún inú rẹ̀ ẹ bá ń bàjẹ́ o. Àsórí ìyá ọmọ ni ò padà lẹ́yìn rẹ̀. Wọ́n tún wá bí ọmọ ń tán. Lẹ́yìn tí wọ́n ṣe nímì. Wọ́n ní wọ́n wá gbọmọ páwọn fẹ́ ṣe nímì.

0: lójú ọmọ bá lọ.
1: Á!
0: Nǹkan kẹsẹ̀ ràgó. Tọ́, ẹjẹ́ ń sáré dọ́dọ̀ màmá Mùràánú gbà lálẹ́ iná. Màmá Mùràánú gbà, wọ́n níṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ fún wa. Màmá fi àdúrà ránṣẹ́. Wọ́n ní Ọlọ́run ní káwọn ó gbàdúrà pàtàkì fún gbogbo àwọn tí ń gbọ́ ètò yìí. Màmá láwọn kan kànlẹ̀kùn, ilẹ̀kùn ayọ̀. Àmọ́ wọ́n ti ń kàn án láti jọ yìí kò ì tí ì sí. Ọlọ́run rán àwọn sí wọn. Pé ilẹ̀kùn tí wọ́n ń kàn ọ́n, wákàtí náà tó tọ́lọ́run ó sì lẹ̀kùn fún wọn. Ilẹ̀kùn kí lẹ̀kùn, èyó wù. Kí ẹ̀dá ó máa kàn. Bó bá ti ń gbọ́ ètò talẹ̀ yìí, wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ ti dayọ̀. Tọ́! Oye ẹjẹ́ ń dọ́dọ̀ màmá Mùràánú gbà. Àdúrà pàtàkì tí wọ́n ní fún wa. Màmá Mùràánú gbà. Ẹ̀ka àlẹ́mà.
2: Ayo mi ti dé, Olúwa ò sọ.
3: Àkókò ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀rí kan. Nínú ìjọ Mùràánú gbà. Christ Home of Glory, lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára. Nínú ayé gbogbo ẹ̀dá, gbogbogbò ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀. Àwọn ìdè ń já. Onírobìnú jẹ́ fòfáyọ̀. Níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ yìí tọ́lọ́run gbé kalẹ̀. Láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tọ́láṣe Òbísẹ̀san. Màmá Mùràánú gbà. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday, pẹ̀lú àkòrí Ìgbà ayọ̀, Season of Joy, nínú ìjọwà, Mùràánú gbà, Christ Home of Glory, SW/130B, Omi Funfun Street, opposite Balogun Borehole, Òkè Àdó High School Junction, off Joyce B Road, Òkè Àdó Ìbàdàn. Àdúà òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀, 8 a.m. to 10:30 a.m. Ìwọ náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ tó. Kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀, wá fi ogun ìdádúró, àmúbọ́, àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀. Ogúnlógó ìránṣẹ́ Ọlọ́run ni Màmá Mùràánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀lú 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o. Ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mòráàánú gbà, èyí tí ìjọ Mòráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábẹ́ omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù Ọlọ́run aláṣẹ láyé àti lọ́run, Olúwa mọ̀ pé ọ̀gá torí ìwọ ni Ọlọ́run o, Ọlọ́run tó ń tọ́jú wa, Ọlọ́run tó ń ṣe ohun tó dára nítorí ayé wa, Olúwa gbé ọ̀gá gba ọpẹ́ wa. Ní gbogbo ọ̀nà, Olúwa mọ̀ lórí Ọlọ́run àtìgbà yìí wá láti inú oṣù kìíní ọdún, o sì ràn wá lọ́wọ́ títí tá a fi dénú oṣù kẹwàá, Olúwa mọ̀ lórí, Olúwa gba ọpẹ́ wa. A mọ̀ pé ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún yìí náà la fi parí torí pé ẹ̀yin ni Ọlọ́run, Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ọpẹ́ wa. Mo dúpẹ́ lórí iléeṣẹ́ tó ń gbóhùn tèmi gangan sáfẹ́fẹ́, mo dúpẹ́ lórí ayé atọ́kùn, mo dúpẹ́ lórí ayé ara mi, mo dúpẹ́ lórí ayé gbogbo ọkàn tó ń gbọ́, mo dúpẹ́ fún iṣẹ́ ìmúláradá tí ètò yìí ṣe, Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ pé láti jẹjọ wá ta ti ṣe prógráàmù, ó tún fún wa lórí ọ̀fẹ́ láti ti wà lórí prógráàmù lónìí, Olúwa gba ọpẹ́ wa ní gbogbo ọ̀nà pátápátá. Olúwa mọ̀ lóore ohun tó máa ń fọ̀ pé ní lè ṣe prógráàmù yẹn mọ́ lónìí o, ẹ̀jẹ̀ kó ṣẹlẹ̀, ẹ sá fún wa lórí ọ̀fẹ́, ẹ jẹ́ kó rí ọ̀fẹ́ yín mọ̀ pọ̀ sí, Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa. Tí a bá rí ẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀ kan nínú ayé wa, Olúwa dáríjì wa, Olúwa dáríjì wa, ayérayé ẹ dáríjì wa. Gẹ́gẹ́ bí àdúrà tí Ọlọ́run fi sí mi ní ọkàn, ẹ gbọ́ gbogbo ẹ̀yin ọkàn tẹ bá ń gbọ́ prógráàmù yìí, mo gbàdúrà lónìí, mo pa aláṣẹ ni mi ìdálábà, àwọn ilẹ̀kùn àìtàsé, ilẹ̀kùn oríire, ilẹ̀kùn ògbéga ní orúkọ Jésù kó mọ̀ títorí yín ṣí. Gbogbo àwọn ilẹ̀kùn tẹ́ ti nàgà nàgà nàgà nàgà láti January tẹ́ ti ṣe làálàá láàlá láàlá tilẹ̀kùn.

yẹn ò sí èmi pa láṣẹ ni gẹgẹ bí ikọ àti ìrìjú ọlọrun lónìí pé ní orúkọ jésù gbogbo àwọn ẹlẹkùn yẹn kó máa sí gbogbo àwọn ẹlẹkùn yẹn kó máa sí gbogbo àwọn ẹlẹkùn yẹn kó máa sí nígbàtí 1 Corinthians 16:9 ó ní gbogbo àwọn olóhùn sí àwọn ẹlẹkùn àìtàsé mo gbàdúà níwájú ìwọ tí ò ń ṣe àmì níwájú ìwọ tó ń gbọ prógrámù èmi ò mọ ilẹkùn tó ti ń ṣí èmi ò mọ ilẹkùn tó ti ń fà ní orúkọ jésù torí pé wà ń prógrámù lónìí lọ kọlẹ o àwọn ilẹkùn kan máa ṣí níwájú rẹ àwọn ilẹkùn oríire máa ṣí ilẹkùn físà ilẹkùn ìgbéyàwó ilẹkùn ọkọ fífẹ ilẹkùn aya fífẹ lórúkọ jésù àwọn ilẹkùn yẹn gbọrọ olúwa ó yẹ máa ṣí ẹnu ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ ó lóun àwọn ò sí àwọn ẹlẹ̀kùn àìtàsé ní orúkọ jésù kristi ti nazareti àwọn ẹlẹ̀kùn tó ti kankankan tí ò sí yẹn lórúkọ jésù nípa ọ̀rọ̀ ọlọ́run yẹn kí ilẹ̀kùn yẹn kó máa sí nínú ìwé Matthew 7:7 ó láwọn tí wọ́n bá kan ilẹ̀kùn ó ní làwọn ilẹ̀kùn sí fún ó lẹni tó bá béèrè ó ló sì ń rí gbà ní orúkọ jésù kristi ti nazareti àwọn nǹkan tẹ́ ń béèrè yẹn lórúkọ jésù ẹ ó rí gbà àwọn ilẹ̀kùn tẹ́ ń kàn yẹn lórúkọ jésù kò sí nítorí yín èmi ò mọ̀ bí ilẹ̀kùn yẹn bó ṣe nìkan tó èmi ò mọ̀ tí nǹkan tó ń béèrè bó ṣe pọ̀ tó bíbélì sọ wípé ó ní ìgbàgbọ́ la fi ń ríre gbà lọ́wọ́ bàbá arákùnrin ṣááfì ìgbàgbọ́ rọ̀ mẹ́ni tó lè gbà ọ́ arábìnrin ṣááfì ìgbàgbọ́ rọ̀ mẹ́ni tó lè gbà.

0: ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi má ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti má yanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ rédíò àkóso iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá kára ṣàṣàgbéra lẹ́kọ̀ọ́ dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ẹjẹ́ mọ̀ kì í káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i látòkè lọ́hùn-ún tá a ti lọ rè é kàn sí mọ̀mọ́ Mùráàánú gbà. Àdúrà agbára náà láti gbọ́ látẹnu mọ̀mọ́ Mùráàánú gbà ń wò. Wọ́n ní bí Ọlọ́run ṣe pa láṣẹ fún àwọn àti pé Ọlọ́run fẹ́ ṣí àwọn ilẹ̀kùn alágbára fún àwọn kan. Ṣèbí wọ́n ní ẹ̀ ń bá gba wòólì ló kọ wòólì, ó di dandan kó jèrè wòólì mọ̀nà. Èmi a máa sọ wípé ò, bẹ́ẹ̀ nìkan bá sọ pé kò sí wòólì mọ́, ẹ dákun ẹ bá ń sọ fún un pé tagbolé wọn ló ti kú. Wòólì Ọlọ́run sì ń bẹ̀ wọ́n pọ̀. Àwọn tí wọ́n tí ì fi orúkọ wọn kúnlẹ̀ fún Baálì, lára wọn ni mọ̀mọ́ Mùráàánú gbà. Àwọn yàtọ̀ sáwọn tí wọ́n kàn ń wá nǹkan tí wọ́n ó jẹ́ ẹ̀jẹ̀ ń sọ báun. Ẹlòmíì Ọlọ́run pè é torí nǹkan tó fẹ́ jẹ ni. Màmá Ọlọ́run ó ṣí ilẹ̀kùn fún àwọn kan, ilẹ̀kùn ìgbédìde, ilẹ̀kùn ìṣerere, ilẹ̀kùn ogó, ilẹ̀kùn àlàjá. Bẹ́yìn náà bá ti gbàgbọ́, ẹ̀yin náà ti rí ìgbà náà nú ó jàre. Ẹ fẹ́ pe mọ̀mọ́ pé ẹ fẹ́ kí mọ̀mọ́ ó súre kí wọ́n sọ̀rọ̀ agbára sínú ayé yín. Ẹ fẹ́ rí wọn, ẹ fẹ́ tari àwọn ẹ̀bẹ̀ àdúrà kan sí wọn, tàbí ẹ láwọn nǹkan kan tẹ́ ń là kọjá, ẹ wá fẹ́ kí wọ́n bá yín fi ẹ̀mí sọ́nà. Ẹ pe mọ̀mọ́ sórí nọ́mbà yìí ó 08059008415. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08059008415. Bẹ́ẹ̀ bá fẹ́ pe mọ̀mọ́, ẹ dákun ẹ jó di bí ọ̀la bí aago méjì sí mẹ́rin. Ẹ mọ̀ pe mọ̀mọ́ mọ́ lálẹ́ yìí, mọ̀mọ́ lè ti mọ́ sọ́nà. Tọ́ bí òun ṣe jẹ́ náà nù ó jàre. Bó fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu mọ̀mọ́ tí wọ́n mẹ́jọ wá sọ́dọ̀ wa o, àmọ́ kẹ́ ẹ tó mọ̀ gbọ́, ẹ ti gbọ́ ohun kan tí mo lò. Bàbá ti fẹ́ bẹ̀rẹ̀ ètò kó tó dariwo, ẹ ti mọ̀ gbọ́ ohun ọ̀hún. Ẹ jẹ́ ń jẹ́ kẹ́ ẹ gbọ́ sí lẹ́ẹ̀kan sí ẹ gbọ́.
0: Ẹ̀fọ́ ló lọ́dàn o, àpè ló larú àlùkò ló lọ sùn lékè lẹ́kẹ́.

0: ẹ̀yin tá ń pọ́n lójú o, ẹ̀yin tó ń fẹ̀ tọ́ dùn lórí ètò kó tó dáriwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti mọ́ ìyanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dáriwo.
1: Tọ́ọ̀ṣ, ẹ ti gbóhùn dáadáa, ẹ ti gbọ́ ohùn ọ̀hún dáadáa o. Ó yẹ Ọlọ́run ọmọ adégòkè nu. Òní lọ́jọ́ òbí rẹ. Ẹ dákun ẹ jẹ́ kí n kì dáadáa. Tọ́, ó yẹ Ọlọ́run láṣẹ olódùmọ̀rẹ̀. Ọ̀pọ̀ ọdún ló ṣe lókè pẹ́ o. Ó pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ láṣẹ olódùmọ̀rẹ̀. Bó ṣe wá fi ọdún kan tún kún ọdún orí ẹ̀ lọ́jọ́ tòní. Ire, owó, ẹ̀mí gígùn, àìkú ti ṣe bálẹ̀ ọ̀rọ̀ láṣẹ olódùmọ̀rẹ̀. Ó mọ̀ ga látinú ògo dénú ògo nínú ọgbọ́n dénú ọgbọ́n ni láṣẹ olódùmọ̀rẹ̀. Tọ́, mo bọ́ yọ o, happy birthday to you, ó yẹ Ọlọ́run ọmọ adégòkè. Ó yá, ó dàbí wípé a tún fẹ́ lọ lè epo lówó, a fẹ́ lọ sójú ọjà. Bó bá ti di aago mẹ́wàá, a fẹ́ lọ sójú ọjà. Ẹ mọ́ wàá gbàgbé o wípé ètò kó tó dariwo. Èyí tá a gbé wá lálẹ́ tòní, ṣé ẹ ti bá mi ké sí àwọn ọmọ yín, àwọn ọmọbìnrin, àwọn ọmọkùnrin tó ti bàlágà? Ṣé ẹ ti bá mi ké sí wọn? Ṣé wọn ti wà ń tòsí? Mo fẹ́ dàbàrà bo ṣẹkẹrẹ kó bẹ̀rẹ̀ sí pọ̀tọ̀ fún ẹlẹ̀ ní yọ̀yọ̀yọ̀.

0: ẹ̀dá kan ṣe gbọ́rọ̀ ẹnu màmá yìí dáadáa.
1: Ayé máa lẹ ìbò sí ọ.
0: Lẹ́yìn èyí tẹ́ gbọ́ yìí, èmi àti màmá yìí a tún jọ ní gbólóhùn papọ̀. Omi ṣì ń bọ́ lójú mi. Màmá yìí ti jìyà lórí ọmọ yìí pọ̀. Nígbà tọmọ yìí wà ní kékeré gbogbo àwọn ẹ̀ṣà mọ̀ ń gbèyàn bá ń tọ́jú ọmọ kékeré. Ẹ bó sì gbàgbé wípé màmá yìí ó rẹ̀ wọ́n díẹ̀ láwọn ìgbà kan ní. Tí wọ́n lọ sọ́dọ̀ èèyàn wọn kan láti lọ rèé tọ́jú ara, ìgbà màmá ó padà dé ló gbọ́ pọ́mọ òun ti lóyún. Ẹ wá wo ayé àbíamọ́ o. Màmá ṣẹ̀ṣẹ̀ ń gbádùn ń bọ̀ ní. Ó tún dé, ó tún bà nǹkan ńlẹ̀. Ọmọ tó ti lóyún. Màmá yìí níbò òun ti ẹ̀kọ́ kọ́ ṣe dé, òun rí i pé ọmọ òun ń ṣòjòjò. Kí ló ṣe ọ́ rí? Bí Sọ́là mi ọ̀wọ́n. Dákunwọ́ náà mọ́ tún ṣòjòjò. Òye àjẹ́ a lọ ká lọ wá ká pàdé nǹkan tí ń ṣe ọ́. Náà ti ẹ̀kọ́ kọ́ mu lọ sọ́dọ̀ àwọn alágbó. Alágbó wò ó dáadáa, ó ní eléyè sọ̀rọ̀ àgbò bà. Ibà kọ́ ní í ṣe. Ọmọ ti fẹ́ra kù ní, àmọ́ kò sọ fóun. Ní káwọn lọ sọ síbítù, àwọn dọ́ síbítù. Ibẹ̀ wọ́n ti bọmọ léèrè pé bó ni ṣòwò ti fẹ́ra kù ní. Ọmọ ní wọn ò fẹ́ra kù o. Ọmọ lásìkò tá a sì ń sọ èyí gbogbo ọjọ́ orí rẹ̀ ẹ̀kẹ́ tí ìjó bí 20-21 lọ. Kábíyèsí Olódùmarè. Gbà wọ́n padà ṣàyẹ̀wò, wọ́n rí pọ́mọ ti fẹ́ra kù. Màmá sì ṣẹ̀ṣẹ̀ ń gbádùn ní. Ẹyin náà ṣàgbọ́rọ̀ lẹ́nu màmá yìí. Àmọ́ kí ni ìyá ó ṣe ọmọ rẹ̀ ní. Arákùnrin tó sì fọ́mọ lóyún yìí, wọ́n pè ìyá rẹ̀. Wọ́n ní wọn àti ẹ̀ṣẹ́ bí ìpọ́rọ̀ kan àwọn. Ìyá àtọmọ yìí, àwọn wọ́n jọ kó pa. Àpò gbọ́rọ̀ lẹ́nu ọmọ yìí. Kò ní ẹ̀dákan ẹ̀bá ránṣẹ́ sọmọ gangan kó yọjú sí mi. Ìyún ọmọ tọ́rọ̀ kan. Nígbà tọmọ yìí dé tó tẹnu bọ̀rọ̀. Abiyamọ ayé, omi sì ń bọ́ lójú mi. Tẹ́ ẹ bá mọ àwọn nǹkan tọmọ yìí ń là kọjá nínú oyún. Ó ní títí okùn ọ̀la tó ń ó bímọ. Lòun lọ gba àwọn àgbàtà búrẹ́dì yìí ta. Kábíyèsí Olódùmarè.
1: Ọ̀pọ̀ wa gbá ní síṣẹ́ tí.
0: Gbò ó tún wá bímọ tán kọ́.
1: Nígbà wọn síṣẹ́ alágbára.
0: Gbà yá ìdí ẹ sọ̀rọ̀ tó ní ẹni tó fọ́mọ ń lóyún. Ìyá rẹ̀ ó gbò nǹkan tó jẹ àwọn láyà àti lọ́rùn. Mílíkì agolo méjì àti ọsẹ tí wọ́n fi ń fọwọ́ ti ń bẹ́nu àwọn ọ̀ràn méjì oró méjì.
1: Apá alápá. Ìdí ọmọ tuntun aboyún dàwátì.
0: Kábíyèsí Olódùmarè.
1: Ẹni tó wọ.
0: Èmi ìkẹ́ alágolo oró méjì àtọ̀sẹ̀ oró méjì.
1: Wálé mọ́ ibi ìkọ̀kọ̀ ara wọn di fífà lọ kábọ̀ ní lọ́wọ́.
0: Kò ní ṣe ń tẹ̀ sí ń sọ yìí ṣe bẹ́ẹ̀ lórí.
1: Ní tó ṣe.
0: Ní sáwọn àmọ́ parọ́ ni.
1: Ìta ló kù. Ara ayé ìgbà wọ.
0: Kò ránṣẹ́ pé.

0: Mo toro kan na tenu boro ah abiyama yi omi o se mo bo loju yin
1: o ma ye ni o ayele
0: o na sa sise ti e na lo to
1: o toju su mi ara
0: tori nbo ba mi soro tan e ta gba sile ah mo ba soro
1: ibola
0: ku ti mo pe mi o nu loro daada da omo okunrin e tan bi won mu wa e mo wo omo npe ah ka besho lodumore omo olomo je omo yin lojoko orun eyin le pe wa saye o be mo ri nkan kan pelu omo ah ologo lomo o wo mi mo woju re
1: iwa alafia ori lede
0: o si ti meji ti mo fi tete gboro yi o dun mi gan po
1: awa lo
0: ye tete mo ti kan sa won to yen kan si
1: ewa aduga
0: ko e ni ki lo de
1: o
0: gba number omokunrin na lojo yi mo si pe loju mama na mo si pe e lo se wo ni sodiq e ba ti ri bo se koko ba mi soro ani omo odun melo le pe na ani 30 years ani o ri po leko oro ti mama yin so fun me ku ti mo awa e sa gbejo enikan da tori agbejo enikan da bayi agba osika ni bo se ba mi soro mo mo pe ah be na mo ti nu gbolohun oni so mento un ba soro sa o ri mi ri ogbon mi ri o mento un ba soro o si n soro bayi obi o le re so mo lagbaja so mo lagbaja gbo awon to fi n ba mi soro o leko mona yan ba si ko o gba
1: aimoye igbeyawo lo ti fori sopon
0: oni to en ti n ba o soro re bi won si se so n pa re o ti fi han mi pe be lori mo pa fonu mi oni amo bo ba wa ninu ole won wa o
1: alafo won fa omo arisi
0: o ba pe mi pada en dako ke mo binu my daddy mo ni who is your daddy eja ko sa ipe oni ki n wa ri
1: abi se bi o si ma lo re
0: o yo na ti lo gba research eni to pe toro to bi wakati kan ko to pe mi pada o ti a lo bere daada tori mo so fun lo bere lowo eni bayi lo bere nbi bayi lo bere nbi bayi to ba mo ko bere n ti n pe o yo ti a lo re bere wa pe mi se my daddy to mo ni ko yoju si mi time gan ti mo fun ke pe titi n pe mi won atawon kan jo n bo amo mi o raye mo
1: ọ̀pọ̀ ọmọ ti sọ òbí tó ní rẹ̀wẹ̀sì.
0: mo ní kó padà wá.
1: ẹ o olùkọ́ ni àtàkẹ́kọ̀ọ́ ti dọ̀tà ara wọn.
0: ọmọ tọrọ kan á gbọrọ lẹnu tiẹ náà.
1: bí ajá tó yó.
0: ẹ nílé gbọrọ rẹ tán lálẹ yìí. ó dáwọn àsìkò kan ọmọbìnrin yìí kò sọ fún ìyá rẹ ó kàn jáde kó ń lé náà ni ó sì lọ sílùú tí ò ti mọ ẹnì kankan.
1: bàbá ní ṣe pọ̀ nígbà
0: káì.
1: ẹsẹ̀ wá.
0: nígbà tó sután tí ò mọnú ojú tó fẹ́ dọ̀rùn lásì bí ó sì tọ́jú ọmọ mọ́.
1: ayé jẹ̀ṣẹ̀ tán.
0: ó sọ̀rọ̀ débì kan pé òun lọ ṣiṣẹ́ ń bì kan òun bá wọn ta nǹkan ibẹ̀ náà màmá òun náà ti ń ṣiṣẹ́ àwọn wájú ń ṣiṣẹ́ bí aláàárù láti tọ́jú ọmọ. abesu olodumore
1: apalapa
0: oni ah eyan bi ma ye edakun e ma gboro mama en lohun o si to pe sodike o mo wi pe omo yi o na lo lo mo be an ti ti aboro je ani o ti bi kan na ko to fo ma won loyun iyan ti n pe bi omo odun mewa bayi iyan ni pe lati bi ogun odun lohun ti n bi mo nti eyan meta ti bi mo fun bayi omo 30 years omo akoko obirin kan ekeji obin mi eketa obin mi to wa bi keta ni benle bayi number to fi pe won la won pe pada lai mo pe o ti fun in to fe le number awon pe sodiki sodiki o yawo le lo gbe phone awon ni sodiki ko ta ni soro awon ni awon bi sola ni omo yawo re eyi to fun lo yun ha yin omo re se o ade wa toju omo ni o ti wole esuku o olomo nsi ti wa ni se primary 1 ni won lo bo si bayi omo odun mefa ani won se graduation e ti mo lati nursery 3 si primary 1 ani awon oromira awon ore je awon na won ko pa kabisi olodumo yani akoko a dola awon gbe to wa ya so pe ohun de ohun ni baba omo e ti ran ti isele ojo si ta gbe bi baba na se se kabaka ba kebe kebe nu omo wa yan o yanju tan lojo juwaju baba alon a fe joko bi baba yawo on hale e ti gbagbe gboro dodo ti ani won ba ti mo bi kan na se ranti oro omo kan na ta so lori eto yi Aisha e ranti abeji olodumare awon ti mama yin gbore o ti ranti ni awon o tete gbegbese akoko re bo lawon se fe soro omo ekeji sawon omo jiya lori omo bayi na ni at the end of the day teni kan o to a gbomo lowo awon abi amaye ta mo bi omo na toro kan olun o ti eroju raye tara to mo bayi gbogbo n to n ri to n tujo laye ohun ori omo ina ni gbogbo o se wa mo bayi ohun lo re mo lo n si bile ohun le so pe ki yawo mo je iya ohun na gbogbo ti an le se won se e ba ri mama e ti mo pa bi amo ni looto e ba wa ri omo to bimo yin na e ri pe abi amo lomo e be lomo e sa n lomo ya re n gbo wa kabesi olodumare e ya o le je fo kan ba le
1: oya ma ko ibodi mo so
0: eyin bi sola na ba mi soro die eje nje ke gbo die nbe na kin to ma lo le
2: tori pe mommy won wa si odo wa won si ba wa so awon oro kan mo so fun won pe kan ni ko yoju si mi ki lo sele gangan
3: kesi soji kini
2: sumo kini on dada bi age ko sumo
3: kesi soji kini amowa
2: sodik tani sodik
3: baba omo mi
2: ki lo sele laarin wa ati sodik
3: o sele pe emi ati e ajo padi o de ask me out so gba toro wa wo after 1 year sha o di pe oro oyun o wo so time gba ti mo loyun yen mi mo pe oyun ti wa lara mi o re momsi mi time gba yen so a gbe won lo sodo sister won gba ta de pada ni mommy detect pe mo ti ni oyun mo ti e tun ba won jiyan pa mi loyun
2: omo odun melo ni o nigba na
3: mo wa ni omo 22 years in bayin
2: Ìgbà tí wà ti Sodiq pàdé, ọmọ ọdún mélòó ni ọ́?
3: 21 years.
2: Láàrin ọdún kan tẹ́ ti pàdé ló tó lóyún?
3: Bẹ́ẹ̀ni sir.
2: Oya mọ̀ bọ́rọ̀ ẹ̀bọ̀.
3: So a ṣá lọ sí hospital. Ibẹ̀ náà ti ní pé oyún fọ́mọ títí wà ní ara mi. So ìgbà tí mo dẹ̀ pé ó ní kí n wá bá òun, mo wá ṣàlàyé fún un pé mo ti lóyún, ọ̀nà kí ni a fẹ́ ṣe báyìí. Mo ní mom sì ti mọ̀ pé kó jẹ́ ká pé wọ́n ní kó yọjú sí àwọn. First day kò yọjú, second day kò yọjú, ọjọ́ kẹta ó ṣá wá. So a ṣàlàyé, ó ṣàlàyé fún mọ́mí ẹ̀. Meanwhile, mom sì mi bèrè pé iṣẹ́ wo ni mọ́mí ẹ̀ ń ṣe. Ó ní mọ́mí òun máa ń gbé ọjà travel out ni.
2: Lọ sí country wo?
3: Ó kàn ní wọ́n máa ń gbé lọ sí anywhere pé wọ́n máa ń supply ọjà ni. So a ṣá fà á pé báwo la ẹ fẹ́ ṣe. Ó ní pé kò sí wàhálà pé òun máa sọ fún àwọn ẹ̀gbọ́n òun. Later bóyá bí a week, ó wá ní pé kí n wá bá òun ní ilé ọ̀dọ̀ wọn. Mo ṣá lọ.
1: Ayẹlẹ ọ ìbọn sí ọ.
0: Létà ó ní kó wá bá òun nílé ọ̀dọ̀ wọn ọmọbìnrin ń lọ. Nígbà tó wá débẹ̀ kí ló ṣẹlẹ̀?
1: Ó sùn nìyẹn.
0: Ha àbí àmàyé.
1: Ibi ìta pa máa gbà ó kò yẹ nìyàn.
0: Ó lọ sọ́dọ̀ Sodiq lẹ́yìn tó sọ fún un pé òun ti lóyún tán o. Ibi gangan lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ó bá dijọ́ mẹ́jọ láṣọ Olódùmarè àmọ́ tẹ̀síwájú. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Sodiq náà àtàwọn èèyàn tí ẹ. Bísọ́lá lọ fọkàn ẹ balẹ̀.

gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́.